ṣùgbọ́n àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múroko ìlú mọ̀ọ́ká ni wà tí létoko lọ ti ń gbọ́ wa bákò lówó lórí ètò wa wàràwàrà ni ó tà ní ẹ̀ta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko gbogbo.

0: ó dá ká mọ kíra wa pé àpò lápá àti bí yìí ẹ káàbọ̀ sórí ètò ǹjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa òní lọ́jọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2026 àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí òun náà láàmọ̀ ìlà fún yín ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bó ti jẹ jẹ́ wípé ẹ mọ́ inú ẹ̀ ní ojoojúmọ́ òní yìí rèé òní lọ́jọ́ bọ̀ lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè ire ayọ̀ ìbùkún àlàáfíà ọdẹ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ káàbọ̀ sórí ìjẹ́ ti gbọ́ o ṣe àtúpalẹ̀ láti inú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tí wẹ́tàgbà ní péjúwe ìtẹ́rù tọmọ ní péjúwe egun lábala àdúrà mọ́ mi ọmọ balógo kọ̀ mi óyá àtúntì dé o.
1: Bẹ́ẹ̀ni akójúmọ́ láàárọ̀ tòní fẹ́ yìí ẹ á tù wá lára lágbára ọkọ̀ ní kò ní lára wa adúpẹ́ fọlọ́run jí wa sókè pẹ̀lẹ́ ní ẹ adúpẹ́ bí a ṣe ń dúpẹ́ bá ń dúpẹ́ yìí ẹ̀kọ́ lọ́run kò gbọ́ pọ̀ wá kó wáá ṣe gbogbo tá a fẹ́ kò ṣe fún wa nírọ̀rùn bí lè ní wa kó tù ó túṣẹ̀ fún tolórí tẹlẹ́kùn ọmọ orílẹ̀-èdè àtolùgbé pàápàá àtàwọn àrò gbogbo wa lọ́rùn iléeṣẹ́ rédíò 103.5 FM náà wà ǹjẹ́ ẹ ti gbọ́ owó náà láti mú wa sí ètí ìgbọ̀n lágbára ọlọ́run lọ́kọ̀ọ̀kan èje àwọn ìwé ìròyìn tó wà níwájú wa àmọ́ àwọn ìròyìn eléyìí tó ń ṣe láǹfààní ni ó ṣe ti ozíyà sàlàkọ́ sọ́ni lóko mi.
0: Ó dá bá a ti ṣe níwájú

0: àmọ̀ mú àwọn ìròyìn ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni láti gbọ́ àwọn kókó ibẹ̀ lẹ́ẹ̀kan bẹ́yìn bá ẹ bá yá ẹ ti yí síbẹ̀ ti pẹ́ ẹyìn ò ẹ ti ṣe kíni ẹ ti máa gbọ́ láti àárọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé a ti yànnà náà àwọn kókó ọ̀hún ẹ já wọnú ẹ̀ lọ lọmọ onírà bájì gan àti lọmọ onírẹ gẹdẹ fín ìn ẹ ti gbọ́ o látinú ìwé ìròyìn punch ìyún ní àárọ̀ yìí ibẹ̀ náà ní ti mú ìròyìn àkọ́kọ́ mi tí ń fi ṣòkèlè àkọ́bù eléyìí ti gbọ́dọ̀ ráwọn ọbẹ̀ ni wọ́n ní ẹni tí ó jẹ́ alága gbogbogbò yìí ẹ òṣèlú African Democratic Congress ADC yìí David Mark ọmọ ti fi ìkìlọ̀ síta wípé tọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn ẹgbẹ́ òṣèlú àwọn ò ní gba mọ̀kàrúru nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà ìyún lọ́dún 2027 bí ó ti ṣe wù kó mọ́ o Mark sọ̀rọ̀ yìí tó sì fi ìkìlọ̀ síta lánàá òde yìí nílùú Àbújá ni nígbà tó ń gbàlejò arìnkan kan eléyìí tó jẹ́ wípé wọ́n wá síbẹ̀ ń sí wọn ní àwọn lábẹ́ àjọ kan tàbí wọ́n pè ní Governing Council of the Savannah Center of Diplomacy, Democracy and Development lájẹ́ eléyìí tí ẹnìkan tó jẹ́ pé ìgbà kan rí jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ ìyún onídàájọ́ Olúkáyọ̀dé Ariwọlá wájú àwọn ikọ̀ ọ̀hún Mark ó fìdí ẹ̀ múlẹ̀ ó níṣẹ́ rí àwọn ti ṣetán o láti bọ̀wọ̀ fún òfin ìyún gẹ́gẹ́ bí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 bí ó ti ṣe ń kàn yìí ó ní ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí o báwọn bá kẹ́fí ẹ̀ rí pé tọ̀ níṣe ni àwọn mọ̀dàrú kan àbí kùdìẹ̀kudiẹ kan wà nínú ètò ìdìbò ọ̀hún ó láwọn ò ní gbà rárá bó ti wù kó mọ ó láwọn ò ní gbà kẹ́nikẹ́ni tàbí kí ẹgbẹ́ òṣèlú kankan kó gbèrú àwọn látẹ̀ táwọn ò sì ní panu mọ́ torí wípé níṣe làwọn ó mọ̀ pariwo síta ní gbogbo ṣe ń lọ iyùn lásìkò ètò ìdìbò ọ̀hún o bẹ́ẹ̀ wọ́n ṣe kọ́ iyùn nínú ìwé ìròyìn punch ilé tó jáde láàárọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kà á síwájú sí ó wà nínú ìwé ìròyìn punch ilé tó jáde láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Pé kíni?
1: Inú ìwé ìròyìn The Vanguard tó jáde láàárọ̀ tó ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ kíni ìgbésẹ̀ tí wọ́n gbé kí ló ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga Ifásitì ilé ẹ̀kọ́ gíga ṣe àtàwọn colleges of education ni o àwọn tó yẹ kó jẹ́ òṣìṣẹ́ wọn kì í ṣe olùkọ́ ṣùgbọ́n ṣe ilé àwọn ẹ̀kọ́ wọ̀nyí ibi tí ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ pé àwọn oṣù ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ wọ́n ti rìlíìsì rẹ̀ báyìí wọ́n ti kó o sílẹ̀ wọ́n ní pẹ̀ kó tòní kó kára lóko ẹ̀ lọ́gbọ̀ wọ́n ti pé ìròyìn kan wà lábẹ́ ọ̀sẹ̀ tó kọjá pé àwọn òṣìṣẹ́ Ifásitì ilé ìpínlẹ̀ Èkó àtàwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọ́n jẹ́ pé wọn ò ṣàwọn kan kọ́ ajọba bàbá pé kí lè ṣẹlẹ̀ sáwọn náà wọ́n bá yẹ ti gbé ìgbésẹ̀ wọ́n ní owó oṣù mẹ́jọ tó jẹ wọ́n báyìí òun náà ti sọ fún àwọn òṣìṣẹ́ náà látàrí pé kí wọ́n bá ti kó lè jẹ́ pé wọ́n lè máa ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ wọ́n ní owó oṣù náà láti bí kẹjọ kínní títí di oṣù kẹjọ ọdún 2026 tá a wà náà ni wọ́n ti jẹ wọ́n ẹ̀ńdẹ̀dẹ̀ òun náà ni ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí dókítà Túnjí Alá lánàá òde yìí ló sọ pé lẹ́yìn bí ọjọ́ méjì tí ó lè pé àwọn ìjọba àtàwọn tọ́rọ̀ kàn tó ń ṣe nípa ọ̀tọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ gíga Ifásitì àti ti gbogbo níṣẹ́ tó fi kan àwọn colleges of education ìyẹn consolidated academic tertiary institutions allowance kátà náà ti jọ pawọ́pọ̀ lórí sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ yín owó tá a jẹ wọn ohun rèé oṣù mẹ́jọ ni ẹ̀ka oko kò sì lé
0: o pé
1: ó pé pé pé àfẹ́ kí ìjọba ẹbáyọ̀ ṣẹ́ lójú o ọṣẹ́ síjọ sí ìjọ iṣẹ́ o ẹ wọ́n ti tẹ́ yín lọ nǹkan tó lè fàjà náà lélẹ̀ àtàrí ẹ̀ síta ẹ wá kó gbájúmọ́ ṣẹ́ yín dáadáa torí pé ìjọba tó wà lórí àlééfà kò fẹ́ kẹ́ ẹ máa yọṣẹ́ lójú wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ tó máa lọ ní wẹ́rẹ́rẹ́ nísẹ̀rẹ̀ rẹ̀ kó má dé èyí àjọ sánù tó yẹ pé òun ló ń ṣe ẹgbẹ́ tó ń yí sí àwọn ti ṣiṣẹ́ tó ń ṣe nílé ẹ̀kọ́ gíga Ifásitì tí kò ń ṣe ti àwọn akẹ́kọ̀ọ́ náà gbóríyì fún ìjọba ókè ẹ̀kú ṣe takuntakun àmọ́ ókú òkú òun nìbọn ro ṣẹláwọn ọ̀rẹ́ ìta gbé wá síwájú yín láti jẹ́ pé ilé àwọn ẹ̀kọ́ kúsùpọ̀ lámilá wọn ni ẹgbìyànjú láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ náà torí pé kò dùn mọ́wọn náà nù kọ́ ọ̀mọ́ nìkan àwọn ọmọ wà nílé kọ́ má ṣiṣẹ́ àbí kọ́ má rí ààyè tó da àyíká láti kàwé tó dùn mọ́wọn nù nídìí èyí àwọn gbóríyìn fún yín o ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà ìyẹn comrade Muhammad Haruna Ibrahim òun náà ló ń fi ìdí tó ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ wípé ohun tó da tó sì máa yẹ kí ìrẹ́pọ̀ tó da àti àjọṣepọ̀ tó da káwọn ọmọ kọ́lọ́bọ̀ ìgbọ́ṣiṣẹ́ ṣiṣẹ́ papọ̀ báyìí pẹ̀lú ìjọba yóò jẹ́ kó máa tún tẹ̀ síwájú inú ìròyìn Vanguard wọ́n ti ṣàlàyé ẹ̀ láàárọ̀.
0: Ó da ìjẹ́ ti gbọ́ o kí n papọ̀ mọ́ra wọn láti inú ìwé ìròyìn punch títí dénú ìwé ìròyìn ti Daily Post ni o látàrí ìròyìn eléyìí tó gbàgbòrò kan ní nǹkan bí ìjẹta òde yìí wípé tọ̀ níṣe àwọn ajínigbé òun ni wọ́n tún ti ṣọṣẹ́ burúkú wọn tí wọ́n sì ti gbọn akẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé wọ́n ṣe kẹ́kọ̀ọ́ jáde ni tí wọ́n sì rú ìlú iyún àwọn agùnbánirọ̀ wọn ni àwọn bí ogún náà wọ́n jí gbé lọ iyún ò ní ìjẹta òde yìí o bí ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí kọ́hún wọ́n ní wípé nígbà tí ó wàá fi di àwọn òde yìí òun náà ni ìròyìn bọ́ta o wípé tọ̀ níṣe ni wọ́n ti gba agùnbánirọ̀ ọ̀hún wọ́n ni wọ́n ti gbà wọ́n jáde o ní fínní tàbí oko ìmọ̀ bọ̀ ni wọ́n gbó

0: Bakari fa awon osise alaabo gbogbo awon ogun orilede yi bakana ni ajo ti otelebuye ti DSS ile ise olopa atawon ajo eleto ajoku won ni gbogbo won bayi o na ni won se gudugudu meje yaya mefa bakari fa awon osise alaabo gbogbo awon ile ise ologun orilede bakana ni ajo ti otelebuye ti DSS ile ise olopa atawon ajo eleto abotoku won ni gbogbo bayi o na ni won se gudugudu meje yaya mefa lati ri daju pe won awon agunbaniro ohun won gba won jade iyun ni akata awon ajini imo won ni wipe ninu ise takuntakun eleyi ti awon alaabo ohun ti won se ohun na ni won ti do la emi awon agunbaniro ohun pe lowo owo ti won to jade nu oko boss eleyi ti nko won lati ilu Ibadan ni ipinle Oyo lo si ipin kwa ibom nibi ti won ti fe se ti won ti fe lo si rulu ni won tun se kini ni awon osise alaabo ni won ko won jade kuro nu gbo ti won si ko won pada iyun si inu oko won won ni lolo bayi se ni awon agunbaniro ohun won ni won ti wa ni ile kan eleyi to je ti ajo DSS won ni ibani won ti n gba atoju lowo lowo bayi o won ni won se toju won lowo lowo won ti wa fi die mule ni pe awon osise alaabo orilede yi won ni ni faaye gba ijinigbe abi wa odaran kankan bo ti wu ko mo tori won gba ohun na ni ka won daabo bo emi ati dukia awon orilede Nigeria eleyi ta won osi ni teti lati sise won bi ise iwe iroyin de lo bákan náà ni ìròyìn punch náà ó kọ ìròyìn láàyè.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Pékinì.
1: Ìwé ìròyìn The Vanguard tó jáde láàárọ̀ òtún bákan náà ìwé ìròyìn Leadership gbé ìròyìn yìí níbi wọ́n ti sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní báyìí báyìí báyìí ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tún ní pé owó tó lé ní $95 million òun náà tún ti kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọn kò pé kí wọ́n kówó
0: ẹ̀
1: wọ́n kó fún ayọ̀ ilé orílẹ̀-èdè United States of America lọ́hùn ìyẹn náà wà lọ sí ìpínlẹ̀ Èkó báyìí tó ní kí wọ́n ti ṣe ọ́fíìsì tí ó jẹ́ pé owó tọ̀wọ̀n máa ná lórí pé wọ́n ń ṣe ọ́fíìsì náà tó jẹ́ kó máa gbà wẹ́ tó máa ṣiṣẹ́ lọ́kàn òjọ̀kan nínú lé ní $95 million ilé ìjọba onídùúró jẹ́ pé a tún ran àwọn èèyàn lọ́wọ́ láti ríṣẹ́ wọn ní lákọ̀ọ́kọ́ ètò ọrọ̀ ajé wa náà kò gbé pẹ̀lú pé iṣẹ́ táwọn bá ń ṣe nínú ọ́fíìsì yìí àti orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè Amẹ́ríkà yóò jẹ́ kí ọrọ̀ ajé àwọn méjèèjì kó tún bá a lọ sókè wọn lára àwọn tó máa jàǹfààní nínú iṣẹ́ yìí náà ni pé àwọn ọmọ ojú ẹ̀rọ àwọn engineers àwọn architects àti oríṣiríṣi tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ nípa ti ètò táwọn fẹ́ ṣe òun náà ni ó máa wà níbi iṣẹ́ àǹfààní látàrí pé wọ́n wá ń ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ní ó lé ní ẹgbẹ̀rún àti 500 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé wọ́n gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ tó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ìsọfíìsì náà bá máa parí tó pẹ̀lú iṣẹ́ tó máa ṣe ń bẹ̀ ó tún jẹ́ pé ètò ọrọ̀ ajé Nàìjíríà yóò tún gbẹnu sókè àwọn míì tí wọ́n níṣẹ́ pàápàá wọn náà tún gbà wọ́n ṣiṣẹ́ bí àti 500 ló máa níṣẹ́ lọ́wọ́ tí wọ́n máa ṣe nídìí èyí wọ́n náà wọ́n gbé ìfẹ́ láti àwọn tásàrí pé ìbáṣepọ̀ ilé tuntun wà láàrin ìlú orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó fẹ́ kó máa tẹ̀síwájú torí pé ọ̀rẹ́ làwọn jẹ́ àwọn kì í ṣe àti pípa pọ̀lúkúlùkún ló láfojúsùn wípé kí ni nǹkan tá a lè ṣe gẹ́gẹ́ bí ìdàgbàsókè fún orílẹ̀-èdè ara wa tó máa ran ìdàgbàsókè orílẹ̀-èdè wa lọ́wọ́ ìdí rèé táwọn ìgbésẹ̀ wọ́n sì rí dájú pé ètò tó ń lọ ìṣàkóso tó ń lọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó fi àyè lẹ̀ fún àwọn àyíká tó lálàáfíà fún wọn láti lè kó rọ̀gùrọ̀gù náà wá láti wá sí ọ́fíìsì míì sí ìpínlẹ̀ Èkó pàápàá ìlú owó ìlú ọbẹ̀ bí àṣà orílẹ̀-èdè Nàìjíríà wọn ni inú àwọn dùn torí pé àwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa jàǹfààní iṣẹ́ eléyìí tí wọ́n wá ìpínlẹ̀ Èkó tó fi máa kan orílẹ̀-èdè Nàìjíríà inú ìròyìn Vanguard ìwé ìròyìn Leadership.
0: Ó dá ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn ti Demarch eléyìí tó wà lọ́wọ́ mi kí n méléyìí o wọ́n ní ìròyìn náà ní fi díẹ̀ múlẹ̀ wípé àwa ò fẹ́ àwa ò gbà o níbi tí wọ́n ti ń kọ orin ọ̀hún jáde náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ igun ti Nigerian Labour Congress ẹ̀ka ti ìlú Abuja tó jẹ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ni o torí níṣe ni wọ́n ní wọ́n tún ti kéde báyìí wípé ìyanṣẹ́lódì ti bẹ̀rẹ̀ ńbẹ̀ lórí àbájì gan àti lọ́mú ní rẹ̀gẹ̀dẹ̀ fi o wọ́n ní lórí ọ̀rọ̀ kan tó jẹ́ wípé wọn ò fẹnu kò sọ́dún lórí ẹ̀ wọ́n ní wípé ọ̀rọ̀ yìí ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń gba ìgbéga láti ibì kan ìyún sí láti ipò mí o pàápàá jùlọ láwọn láàrin àwọn olùkọ́ ìyún ní ìlú Abuja o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyanṣẹ́lódì ọ̀hún ó ti bẹ̀rẹ̀ lọ́mọ oníkàsàǹgbà ìyún lánàá òde yìí eléyìí ti ṣe ọjọ́ kejì oṣù kẹwàá ni o tó sì jẹ́ wípé wọ́n ní eléyìí wáyé látàrí bó ti ṣe kóso ìlú Abuja wọ́n ní wọ́n kọ̀ láti ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ wọ́n ní ṣáájú òun náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje eléyìí tó jẹ́ pé fẹ́ fi fa ìṣàkóso ìlú Abuja wọ́n fẹ́ fi fà létí ni o pé bó kini bóyá yọ gbọ́ tàwọn ṣùgbọ́n ó dàbí wípé ẹ kò ṣojú mumu eléyìí náà ló fà á o tí ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress ìlú Abuja tí wọ́n fi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́mọ

0: ni awon ti fun won ni oro to je ko ta o ntare awon ti gugu kaaki ton ma re ti re ni na o mo lo kaakiri ni agbegbe ti o pe ni Kadu an to je Jabi area ohun na ni won ni pe alugo ti abirin yin gbe ti won ta won lo boye ti won jade lo en to je alukoro ile ise olopa Josephine Ade ohun na lo soro yi ni pe ni ibi ise awon lojo kin ojo kerin osu tawodun ago mewa abo ale ohun na ni awon gba ipe pe ejo e won sanu wa obi omo kunrin kan lo ba omo tututu omo koko jojo won ba ni won gbe sibi kan ti nibi arere Jabi area no ba lo sibe ti won ba omo na won ba ni pe won ti fi blade ya gugu ara e bayi won wa ti lo si ile iwosan fun itoju awon gba fi dele ewosan won omo na o ti gbe mimi ti lo ibe na won so pe ah eyin o ki se ni se o ki do ma ki se so ma ni yo ba nidi obiri o ki je ku molu kini idi to fi ta ile ibe na ti wa ta won lo bere si se iwadi awon to je agbegbe ton gbe lori agbon won lowo lati fun won na won ilana bi ton ma to nigba ton ma to ro ton ma to bo ko osikun mu oko obiri kan won po loko re ni Precious Johanna Tadilogbon ni to n gbe lagbegbe Rivanyam ni Sanga local area ati Daki Biu Jabi area nigba ti won ma sikun ton wa mu pe emi lori lo be to fi wa ro owo o ni e lo ni ojo keta osu ke owa yi lohun bi omo na ninu ile ohun ni kerin irole o ni pe sugbon pa tohun bi tan ola po ohun o ni fe baba e ohun ko re re lohun ba mu blade lohun ti wa ja ohun fi lo ah ah o te ro ti inira to fi bi ni de wa ko wa ro ni ra oro ti ni da omo to ti gbemi e o wa jejo ti bayi won ti fowo si na o ni pe o so mo yi mo oni lo to ni ohun lohun se lohun bi omo na ohun se ohun o ni fe okunrin na baba tohun bi omo na fun ohun ko re re ohun se ide le won ni pe ah awon eleyo kin se leyi ko lo be ni bayi ile pa ni ilu Abuja won ti fowo si kun mo bi re wa nu le ahire won bayi to ni pe o to ye njiya to ye won wa so o wa dupe lo gugu awon olugbe agbegbe ta won lolobo o si se anfani fun fun lati leyin to po to won fi fowo omo obirin na
1: Fusa elekeji o ki ise rere ko le mo te waju ni o iyun lagbo lagbo ipese awon ohun amayederun lodisirisi lagbo igbokeko ati idagba soke oro aje iyun lorilede wa Nigeria ni o te jade leyi wa lati odo ogbeni Ibrahim Olumide to je agba oselu iyun ninu egbe oselu All Congress APC ni o iyun Lagos mainland constituency 2 to tun je bakan na to tun je renewed hope ambassador ati diaspora ni ipinle Eko ni o ona ọgbẹni ajiga diẹ múlẹ tó sì yànnà náà wípé ọpọlọpọ iṣẹ takuntakun iṣẹ ribi báyìí òun náà ni ààrẹ Bola Ahmed Tinubu ni wọn ti ṣe o iyun ni àkóso sa alákọọkọ wọn wọn ni àkọkọ òun náà ni ìpèsè àgbékalẹ àgbé wípé ọpọlọpọ iṣẹ takuntakun iṣẹ ribiribi báyìí òun náà ni ààrẹ Bola Ahmed Tinubu ni wọn ti ṣe o iyun nínú ìṣàkóso sa alákọọkọ wọn wọn ni àkọkọ òun náà ni ìpèsè àgbékalẹ̀ ìyàwó iyun fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pè ní Nigerian Education Loan Fund NEL Fund ni o wọ́n ní eléyìí ó ti mú ìdàgbàsókè tí ò kéré iyun bá gbọn ètò ẹ̀kọ́ o iyun lórílẹ̀‐èdè wa Nigeria torí wípé kò dín ní bíi mílíọ̀nù kan àbọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ wípé wọ́n ti rí owó yá o tó sì jẹ́ wípé owó tí iye rẹ̀ tí ò dín ní bílíọ̀nù lọ́nà ìgbà náírà iyun 200 billion naira òun náà ni wọn ti yá àwọn akẹ́kọ̀ọ́ iyun lábẹ́ NEL Fund yìí o bákan náà ló ṣe kí ni ló ṣàdúà wípé tọ̀ kí elédùà kó túbọ̀ mọ fún ààrẹ Tinubu ní ọgbọ́n ìmọ̀ àti òye kó tún lọ́ra ẹ̀mí wọn kí ó tún kó sì fún wọn ní àwọn ìwòye eléyìí tó jẹ́ pé wọ́n tún fi darí orílẹ̀-èdè wa Nàìjíríà sí agbọ̀n eléyìí tó jẹ́ pé ó tún tẹ̀síwájú ju ti tẹ́lẹ̀ lọ ni o pàápàá jùlọ pẹ̀lú bí wọ́n ṣe ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti tú síta lọ́pọ̀ yanturu kí wọ́n dìbò iyun fún ààrẹ Tinubu Fusa elekeji o ní ìpínlẹ̀ Èkó bákan náà ni ọ̀gbẹ́ni Olumide Ajiga òun náà ni wọ́n tún ṣe kíni ni wọ́n tún rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pátápátá láti bá tẹ̀tì láti tú síta lọ́pọ̀ yanturu nígbà tí ètò ìdìbò gómìnà bá ń wáyé kí wọ́n bọ́ta o kí wọ́n dìbò fún dókítà Ọbáfẹ́mi Hamzat gẹ́gẹ́ tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ Èkó ni o wọ́n níṣẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé dókítà Ọbáfẹ́mi Hamzat.

0: Tọ́ ẹ káàbọ̀ padà láti kàdé àti polówó ọjà lábala àgbéyẹ̀wò ń tájọ sọ̀rọ̀ lé lórí ìtajọ láàárọ̀ yìí òun náà ni ìjókòó ilé-ìgbìmọ̀ ojúṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí wọ́n ti ṣe ń béèrè pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n pa á láṣẹ wípé àwọn aṣọ òkìrìkà àwọn aṣọ tí ó jẹ́ táwọn kan ti wọ̀ tí wọ́n kó wá sórílẹ̀-èdè
1: Nàìjíríà
0: kí wọ́n bẹ́ gidi náà kí wọ́n kó wọlé mọ́ sórílẹ̀-èdè Nàìjíríà kó sì jẹ́ wípé wọ́n bá wá bẹ́ gidi náà kí wọ́n ṣe ìgbédìde àwọn ilé-iṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ni ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ṣe kí ni wọ́n fi ẹ̀bẹ̀ síta yín fún ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ náà ni bí wọ́n bá tún ṣìdí àwọn ilé-iṣẹ́ eléyìí tó jẹ́ wípé wọ́n ń gbé ṣe aṣọ jáde lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ti wà tẹ́lẹ̀ pé yóò tún mú kí iṣẹ́ tún pọ̀ lọ́pọ̀ yanturu iyùn fún àwọn ọ̀dọ́ wọ́n ni igun eléyìí tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòun náà ni wọ́n fi ẹ̀bẹ̀ síta ìyún ní ìjẹta òde yìí níbi ìjókòó wọn ti jókòó tí wọ́n ti sọ wọn ni ẹni tí ó ṣe taari ọ̀rọ̀ ọ̀hún tó taari ẹ̀ síta òun náà ni Bílí Ọ̀sáwárù ẹ̀yìn tó jẹ́ aṣòfin eléyìí tó ń ṣojú agbègbè orí omo àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó jẹ́ ti agbègbè kan ní ìpínlẹ̀ ẹ̀yìnkéyàn mọ̀ yọ ní orí ọ̀rọ̀ àwọn ìlú Ọ̀sáwárù ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdí àwọn ilé-iṣẹ́ eléyìí tó ń ṣe aṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá ti ìpínlẹ̀ Kaduna bó ṣe wà nígbà kan àti àwọn míì jákèjádò orílẹ̀-èdè yìí ó ní pé ó pàtàkì púpọ̀ torí wípé ọ̀rọ̀ àìsíṣẹ́ ọ̀rọ̀ àìríṣẹ́ ṣe àwọn orílẹ̀-èdè yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ó di àìláṣọ lọ́rùn pàkà ni ó di àpérò fún gbogbo ọmọ irin wo wọ́n ní eléyìí yóò tún pèsè iṣẹ́ fún gbogbo ọmọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé yóò mú àdínkù pátápátá ìwà ìgbésùmọ̀mí ìwà ọ̀daràn àti àìsí ààbò iyùn lórílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní wípé bàbá wò dáadáa àwọn eléyìí tó jẹ́ wípé a ti ń ṣe aṣọ tá a ní gangan lórílẹ̀-èdè wa àwọn ní bàbá wò láàrin ọdún 1970 sí ọdún 1990 ẹ̀yìn o wọ́n nígbà náà mọ́ngbà tí wọ́n kà mí ní méjì mẹ́ta wọ́n ní gbogbo àwọn ilé-iṣẹ́ yìí tí wọ́n ti ń ṣe aṣọ lórílẹ̀-èdè Nàìjíríà ta nígbà náà wọ́n ní 160 níye tó sì jẹ́ pé ti ìlú ti ìpínlẹ̀ Kaduna òun gangan ni ó dàbí orí tí wọ́n fi ṣe bí headquarter tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ báyìí wọ́n ní kò sí nǹkan tó jẹ́ ń bẹ̀ mọ́ eléyìí náà ni wọ́n fi ẹ̀bẹ̀ rẹ̀ síta torí wípé wọ́n ní wàá láàbì wàá búkú eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ láòkó yìí torí àìríṣẹ́ ṣe ni bí ọba ti ṣiṣẹ́ ọba ti dilẹ̀ náà lè ṣùgbọ́n ẹ̀ṣẹ́ ẹ̀yìn òpin yìí wọ́n ní eléyìí náà ni wọ́n sọ̀rọ̀ lé lórí bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ àwọn orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè Vietnam orílẹ̀-èdè Bangladesh ìtó wọ́n ní àwọn orílẹ̀-èdè yìí níṣe ni wọ́n mú àdínkù jọjọ bá bí àwọn ọ̀dọ́ ṣe ń mọ ṣe torí wípé pèsè àwọn iṣẹ́ wọ́n ní láàrin ọdún márùn-ún péré o ni wọ́n ti pèsè àwọn iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé iye rẹ̀ kò dín níbi iye wọn ò dín níbi mílíọ̀nù mílíọ̀nù márùn-ún nítorí náà wọ́n yànnà náà àwọn ilé lóríṣiríṣi àti jẹ́ kí ìjọba ọmọ pàtàkì kí wọ́n ṣe ìgbédìde àwọn ilé-iṣẹ́ tó ń ṣe aṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n nítorí wípé a rí kan táwọn kan ti wọ̀ kù tí wọ́n ń kó wọlé òun náà la fi wò pé a nílò ẹja yára mọ́ wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí wọ́n bá ti bẹ́ gidi náà pé tọ̀ ẹ má sọ wọlé mọ́ ẹ ṣe kí ni ẹ gbé àwọn ibùdó tó ń ṣọ tí wọ́n fi gbọ́ táà fìgbó fi mọ́ ṣe aṣọ fúnra wa wọ́n ní èyí náà ni ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n fi ẹ̀bẹ̀ rẹ̀ síta wọ́n sì rọ ìjọba àpapọ̀ àgbékalẹ̀ àwọn ètò kan eléjọ pé yóò jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ lóṣù bíi ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà ni ilé kan jẹ́ Bank of Industry àti àwọn ilé ìfowópamọ́ míì tó jẹ́ wọ́n mọ̀ pèsè ẹ̀yáwó kéréje fún àwọn ọ̀dọ́ kíni kí wọ́n lè dádúró lórí ọwọ́ wọn wọ́n ní eléyìí náà ni ṣàgbéyẹ̀wò eléyìí lágbéyẹ̀wò láàárọ̀ yìí pé pẹ̀lú bí ilé ìgbìmọ̀ aṣọ kí ìjọba àpapọ̀ kí wọ́n tilẹ̀kùn mọ́ àǹkáṣọ àlòkùn wọlé lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì gbé ìgbésẹ̀ àwọn ilé-iṣẹ́ eléyìí tó ń ṣe aṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ti wà nìkan.

0: tọ ẹ kaabo padà láti ẹka ìkéde àjùmọ̀
1: radio 101.3 fm náà lẹ gbọ ǹjẹ ẹ ti gbọ mo tún rò sí ìpínlẹ kalaba ní cross river lọhùnún níbi tí wọn ti ń sọ wípé gómìnà ìpínlẹ ọhún àtàwọn tó jọ ń ṣàkóso iléeṣẹ náà wọn ni pé àìjọba wọn ni à ó mà ti kó wa lọ́ti kọ́ ti wá sọ́wọ́ wa báyìí o wípé nínú ilé cross river ní ìlú kalaba pàápàá wọn ní àwọn tó ilé ẹ̀kọ́ tó tó nílá ló jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn ní ìwé níbi àṣẹ kan tó àjọba fún wọn pé ẹ máa lọ kọ́ àwọn ilé ẹ̀ máa kọ́ ẹ̀kọ́ kan fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni pégbà táwọn gbọ́ ọ̀rọ̀ àtàwọn òṣìṣẹ́ àwọn bá àtàwọn ọ̀rẹ́ táwọn ni pé ẹ lọ síta ẹ lọ ṣe iṣẹ́ ìwádìí lórí ẹ̀kọ́ yìí nígbà tí wọ́n máa lọ wọ́n ni pé lóòótọ́ àwọn ilé ẹ̀kọ́ mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú kalaba ní agbègbè south local government wọn kalaba south local government ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ pé wọn ò ní ìwé àṣẹ eléyìí tí wọ́n approval to operate ato gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tí ó máa kọ́ èèyàn ní ẹ̀kọ́ níbẹ̀ náà ni pé ẹ̀ka tó ní sí ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú báwo lẹ̀kọ́ tẹ̀ ń fún òun ṣe kójú òjùwọ̀n tó ìyẹn quality assurance department náà lọ́jọ́ kọ́wọ́rì tí wọ́n lọ ṣiṣẹ́ náà wọ́n wá rí dájú pé àwọn ilé ẹ̀kọ́ mẹ́rin lọ́hùn ni wọ́n ní ìwé àṣẹ ọ̀hún ẹ̀tọ́ ajé alákòóso fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Stephen Òde ni wọ́n sọ láàárọ̀ tòní pé táwọn ṣe àwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o níbẹ̀ tó ti wá bọ́ sí ti gbọ́ àwọn pé ilé ẹ̀kọ́ kan wà tí wọn níbi òfin tí wọ́n ti ẹ̀ ń jẹ́ ó ń pẹ́ ilé ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ àwọn ti ní lọ káàkiri báyìí ẹni ilé ẹ̀kọ́ táwọn bá ti rí ṣé ò ní ìwé àṣẹ láti wá ti ṣiṣẹ́ tó sì ń kọ́ ọmọ àwọn á mú ilé ẹ̀kọ́ náà látàrí tó ní tó wà ń bẹ̀ nítorí pé ẹ̀kọ́ àbọ̀ òun lẹ́ẹ̀ máa fún àwọn ọmọ látàrí wípé ohun tó yẹ ní tó yẹ kéde bá pọ̀ lórí pé nǹkan báyìí ó yẹ kẹ́ ẹ ní o ìgbà tẹ́ ìgbà ìwé àṣẹ ẹ ní àwọn ẹ̀kọ́ nǹkan wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀dọ́ abájọ tó fi sọ pé ẹ̀kọ́ orílẹ̀ èdè Nàìjíríà wọn ni ó ń dì mẹ́rin báwo ni ò sí ní dì mẹ́rin nígbà tó yẹ pé èyí tí ẹ gba ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà dé ẹ̀kọ́ sílẹ̀ lẹ́ ń gba ibẹ̀ tó fi jẹ́ pé ìwọ̀n kankan wà tí ẹ nílò tí ẹ ní òun lẹ ṣe ń sá fún ìjọba láti lẹ gba ìwé àṣẹ ọ̀hún ní báyìí àwọn ilé ẹ̀kọ́ mẹ́rìnlá ọ̀hún ni wọ́n ti mú àwọn tó ni wọ́n tí wọ́n sì ti tì wọ́n pa wọ́n sì ní pé iṣẹ́ náà sì ń tẹ̀síwájú torí pé káàkiri kọ̀rọ̀ kan dún ìpínlẹ̀ Cross River làwọn yóò lọ káàkiri láti rí dájú wípé ilé ẹ̀kọ́ tí kò ní ìwé àṣẹ tí ìjọba kò sí ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní bẹ́ẹ̀ ìjọba lọ káàkiri ni gbogbo ìpínlẹ̀ káàkiri torí pé ẹ̀ka tó ń rí sí ètò ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀ wọn yóò tẹ̀kọ̀ lọ sọ́dọ̀ ọ́fíìsì wọn láti jẹ́ kán mọ̀ pé wọn ní ìwé àṣẹ ṣùgbọ́n wọ́n ń kọ́ àwọn ọmọ irú ẹ̀kọ́ lọ́wọ́ ń kọ́ wọn bẹ́ẹ̀ wọn ni torí náà gbogbo yìí tẹ́ ilé ẹ̀kọ́ tẹ́ ní àpúrúfà
0: ẹ mọ retí o ẹ mọ retí ìjọba ó dá ẹjẹ asa bí eléyìí ká fi kun o ní látàrí lọkì ìrọ̀rùn kó dé bá ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ èkó pàápàá jùlọ níjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ àdẹ́kí ètò ẹ̀kọ́ tó yè kooro kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa níjọba ìbílẹ̀ ọ̀hún wọn

0: níṣe ni ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ìyún bí alága rẹ̀ ọ̀gbẹ́ni Akin pẹ̀lú Johnson níṣe ni wọ́n ti gbé ìgbésẹ̀ wípé àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ lóríṣiríṣi òun náà ni wọ́n ti pín ìyún àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ kan ìyún ní ìjọba Àlímọ̀ṣọ́ ọ̀hún wọn ní àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ wípé wọ́n jẹ àǹfààní rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyún wọn ní ilé ẹ̀kọ́ Ebenezer African Church Primary School àti Egbeda Primary School wọn láwọn ilé ẹ̀kọ́ méjèèjì òun náà ni wọ́n ti jẹ àǹfààní àwọn èròjà ẹ̀kọ́ bíi ìwé báàgì aṣọ ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ lọ wọn ní àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n jẹ àǹfààní yìí wọ́n ní ilé wọn wọn ò dín ní 800 níye tó sì jẹ́ wípé gbogbo wọn báyìí òun náà nínú wọn ń dùn nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyún ní ìgbà tí ètò yìí tó ń wáyé ọ̀gbẹ́ni Johnson fìdí ẹ̀ múlẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ yìí lọ́nà àti jẹ́ kó rọrùn fún àwọn òbí ni o ládùúgbò tó jẹ́ wípé àwọn ọmọọṣẹ́ tún padà sílé ẹ̀kọ́ yìí wọ́n nítorí ọ̀rọ̀ ọrùn àti láti rí dájú pé agbègbè ìkẹ́kọ̀ọ́ tó dùn kẹ́kọ̀ọ́ wípé àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ kó sì kí ìrọ̀rùn dé bá bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ bí wọ́n ṣe ń padà sílé ẹ̀kọ́ kó wa àwọn wọn wà múlẹ̀ wípé ètò yìí wọ́n ní ò ní dúró síbẹ̀ o torí wípé kí ni gbogbo ilé ẹ̀kọ́ pátápátá tó jẹ́ wípé ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ àná òun náà ni wọ́n jẹ àǹfààní yìí ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì o bákan náà àwọn tó jẹ́ olórí ilé ẹ̀kọ́ méjèèjì ọ̀hún eléyìí tó jẹ́ àǹfààní rẹ̀ báyìí ní ilé ẹ̀kọ́ Ebenezer African Church Primary School àti Egbeda Primary School ìyún akẹ́kọ̀ọ́ Grace Akinuku àti Wa Arote wọn ní àwọn méjèèjì náà wọ́n gbó ṣùgbọ́n káàrí ìyún fún àga ìjọba ìbílẹ̀ ọ̀hún wípé ẹ̀kú ọmọ ṣe ò wípé kí ni ìgbésẹ̀ eléyìí wọn ní ìgbésẹ̀ tó dáa gbáà ni torí wípé tí à ń ṣe kí ni à ń fi ìdí ètò ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ọ̀pákùpèpele ọ̀la tá à ń fi ìdí ẹ̀ múlẹ̀ ni léyìí tó sì ṣe kókó tí ó ṣe ẹ wo wọ́n yànnà náà tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó jẹ́ ilé ẹ̀kọ́ gbogbo yòókù káwọn náà mọ retí ọwọ́jà ìjọbílẹ̀ Àlímọ̀ṣọ́ lábẹ́ alága ọ̀gbẹ́ni Johnson Akin pẹ̀lú ẹ̀wọ̀ ìròyìn yìí lọ́wọ́ Belenja ni ó ti kàn yín báyìí 0704-700-334 náà ni pàtẹ́ fi láǹfààní láti pè wọlé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n láti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n ṣàkọ́kọ́ ojú ọ̀nà tí wọ́n gbà káṣọ àlòkù wọlé bákan náà ni wípé tọ̀ kí ìjọba ó ṣe ìgbédìde àwọn iléeṣẹ́ eléyìí tí ń ṣe aṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà kí lojú wòye yín ẹ̀lú ẹ̀ka àárọ̀ o ẹ̀ka àárọ̀ sà yẹ sà àmì o. Yes, sir. Ami. Àmì o ẹ ṣeun
1: ọkọ ṣàgbékalẹ̀ àwọn tó wọn máa pèsè aṣọ nílé aṣọ náà
0: iléeṣẹ́ ọ̀hún bẹ̀rẹ̀ náà kí wọ́n máa ṣàkọ́kọ́rọ́ mọ díẹ̀díẹ̀ ló ẹ káàárọ̀ o. Látàgbàdo ọyà wà kó. Ibẹ̀ yí.
2: Ṣùgbọ́n nítorí pé kí gbogbo ọmọ Nàìjíríà nítorí ìfẹ́ tí mo ní sí wọ, mi ò bá dàgbà gbọ́ àmú ti jẹ. Àyè sẹ́kọ́ yé wọ ọ̀nà èrò owó fi ṣe ìpínlẹ̀ NC. Láti náà ti sẹ́kọ́ kíá ni wọ́n pè. Sẹ́kọ́ kíá ló sábà jẹ́ ọgọ́ àlùwọ́ sẹ́kọ́ kíá sípò. Àwọn ló ń lo UTC. Àwọn fọ́ọ̀ kọ́ọ̀tì tó fọ́ọ̀ lẹ́sùn kọ́ọ̀tì ní wọ́n tọ́lá àmì láì.
0: Ẹ ṣeun o tọ. Ìjọba ọmọ gbègbè sọ orí táwọn fi ń jẹun nu. Ẹ ṣeun. Lárúsẹ ẹ̀ló ẹ káàárọ̀ o. Ó gbé o. Àmì o. Ẹ̀ló ẹ káàárọ̀ o. Ẹ̀ló ẹ káàárọ̀ sa o.
2: Ẹ káàárọ̀ o.
0: Yẹ sà.
2: Orúkọ mi ni Bẹ́sínì wa Mọ̀nsúrù. Mo ń pè láti jágun jágílé kó lè yíwẹ̀ yíwẹ̀.

0: ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ níkisí, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkúlẹ̀.
1: Bàbá Òṣúlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
1: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó, ó ti sùn yín. Ẹ ti fẹ́ gbà kẹ́mú.
1: A ò mà ní gbà kẹ́mú aburú.
2: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
1: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣúlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bà kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gbà ká mú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ńlé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Number 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹ̀yin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà, à ń bẹ ní.

0: number 33 Olohun Adaba bus stop ni Egbeda Idimu Road ni Iyana Paja ni Adojuko Gowan Estate e ma ba wa nbe ti Osodi awani Ladipo bus stop ni Ikeja Long Nilepo Majok ni Adojuko bi bridge eleseyen e ti ri Magnet Plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani Faisan Logba o
1: eh e pe won sori number 091 57 589 016 091 57 589 016 tabi ke pe won sori 070 38 61 51 68 070 38 61 51 68 egbo iwo to ba ti gbianju gbianju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni tolohun oba mi fi ran gogo awon ti won ti wa se ise osula aba a solution gogo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
2: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti ń rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
1: Ìwọ ti ń rí bí ọyẹ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o. Adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè jìdé ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

padà. Ẹ wá gbọ́ o, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tán pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abba. Ẹ̀yin náà ò ní fàìsàn ló bà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí? Lóòótọ́ ẹ ti gbìyànjú o.

0: Tí o ba wa n ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tẹtẹ dìde kúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tẹtẹ sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlá Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
1: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Òsúlá Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òsúlá High Solution Powder, Òsúlá Antibiotic Powder, Òsúlá Herbal Bitters. Kò ṣe mọ̀ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́ ọlọ́run ànádànù àádópin ni o. Òsúlá Bitters kò ṣe mọ̀ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Òsúlá Bitters ló ń fọ oorun tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àfi ká ya ní Òsúlá Bitters nínú ilé o kó bá wa fọ oorun tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn ó rìnà dáadáa. Bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àfi ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lórúkílẹ̀ ó tó mọ́. Òsúlá Bitters ni kẹ́ ẹ lo ńṣe lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré láàrin. Ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò Òsúlá Bitters. Kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ́fi ṣẹ̀yú ẹ̀ padà. Àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò lè gbérí mọ́. Òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke. A ò ní rógun apákọsẹ́ o ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o. Tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mú àwọn ọmọ wa o. Tọ́mọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn àfi ká ya ní Òsúlá Bitters nínú ilé o. Gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo Òsúlá Bitters gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òsúlá Bitters ojúlówó egbògi ajísanni Òsúlá Antibiotic Powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection. Ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀ rí pọ̀. Òsúlá Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń já wa jẹ. Chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ. Gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀. Òsúlá Antibiotic Powder a máa fọ́ró ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara tó wó dápá tó fún apá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ ara a máa ta ẹlòmíì láìfomi atapara. Òsúlá Antibiotic Powder òun lọ gbágbá agbárùn wọlé o tẹ́yin bá ń tọ̀ séré gbíngbin lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa. Gbogbo àwọn àgbàlagbà tí ògbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tó ń yọrú wọn lẹ́nu. Kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o fétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́. Gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin. Kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun tó wọ́ sínú ojú tó mú kójú wa máa sú tó mú kójú wa máa wò bàìbàì tí kò jẹ́ ká rìnà dáadáa bá ṣe fẹ́. Ẹ̀yin wá ń rí bí ọyẹ́ ẹ̀yin wá ń rí kùrukùru èèyàn tó ní ìṣòro ojú tó sì ní akọ ọ̀nàrun bẹ́ ẹ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o. Béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni tó ń gé igi lórí tí ò wu tegbòtegbò ni o. Òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì fi ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì nǹkan tán torí rẹ̀ ṣe ló tún padà síbẹ̀. Òsúlá Herbal Antibiotic Powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọ̀nàrun. Tá a bá ń sọ̀rọ̀ nípa káfewé àtegbò ṣe ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ káwú gbogbo ẹ̀ ti gbòǹgbò ti gbòǹgbò olókìtì bí ọ̀bọ ò sí o. Ilé-iṣẹ́ Òsúlá Herbal òun ni kẹ́ máa bọ̀ tààrà ìbẹ̀rù Ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
2: Tún leléyìí o. lati ile ise osula aba osula beta lonje bomo kekere tabagbalagba banje ntodun todun afike ya lo ni osula beta ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni nitia e ma lo egbogi alagbara bi ara osula beta gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elome ne badi osula beta ni ke ma lu e wa gba o akiyesi kan patakire te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o
3: eyan legbata te fe ba wa dowopo aye ti sisile lodo wa o lori egbo igi osula beta e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa
2: gbogbo isara to ti doku te ba nlo osula beta gbogbo re lo ma bo sipo o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo e lo osula beta o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona fun to nse bi ka po te o de ri po isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula beta ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula beta ojulowo egbogi ajisan ni
4: address wa ni yi o
5: olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu Ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
4: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 emule kan si 07038615168 oju oni rele de gbogbo wa o.

0: والصلاة والسلام أتمان الأكملان على سيدنا سليم وعلى آله
1: الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه إلى يوم الدين. أما بعد أبيكم الله أبطال أنتم كاكبال إلى العافية الحمد لله بالأمين متى أددوني دان لك وتشواجو أنا أراني با àwọn ìran mẹ́ta tí ànábì sọ́lọ́ lọ́sọ́rọ̀ tí wọ́n bá gbé ìlú mẹ́dínà àwọn ìpín àkọ́kọ́ àwọn sọ̀hábà àwọn tí wọ́n gbà wọ́n gbọ́ ní tí wọ́n jẹ́ ọmọ ìlú mẹ́dínà gangan àti àwọn tí wọ́n se hijrawa sí ìlú mẹ́dínà rọ́dọ̀ ọ̀lọ́ anhum ajmarin àwọn ìran kejì àwọn náà ni al-mushrikun àwọn tí wọ́n ti gba islam so àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ̀ tí wọ́n sì nǹkan mí tí wọ́n jẹ́ ojúlówó ọmọ mẹ́dínà gangan àwọn ìran kẹta àwọn ni àwọn yahud àwọn jù tí wọ́n ń gbé mẹ́dínà torí wọ́n ṣàlàyé pé wọ́n kó wá sí mẹ́dínà náà ni kí ó sì bẹ ní ìpìlẹ̀ wọn so àwọn ìyẹn àwọn ní àwọn náà tó sì bílẹ̀ mẹ́ta ni wọ́n tó ẹ pé àwọn tí wọn náà tí wọn mẹdínà bẹẹni àbánú kẹnu kọ àṣọ nípa wọn bẹẹni àbánú nàdír àṣọ nípa wọn ẹkẹta àwọn kẹta náà ni àbánú kùrẹ́dọ̀ so ó dá wọn dídẹ́ tí kọ̀ọ̀kan tó ń kálukú farama àti sọ́nà síwájú àwọn yahud ọmọ kan tí wọn máa retí látara tá níbi wa ti ń jẹ́ àìsàn islam sallallahu alaihi wasallam ó náà ni pé kí wọ́n máa fojú àbùkù wò kí wọ́n máa fojú albogde kórìíra wo islam nítorí wọ́n fa náà ni pé ànábì sallallahu alaihi wasallam kì í ṣe inú àwọn ara wọn wọ́n yẹn ṣe inú ẹbí wọ́n yẹn ṣe inú yahud sallallahu alaihi wasallam tọ́bẹ̀ kí wọ́n bá lálẹ́ jẹ́nu yahud ni kọ́dà bó jẹ́ pé òun nígbà níbi ìdọ́ sọ́lọ́sọ́nà kò tún ní tó bá wọn náà so èyí ò tẹ̀tún jẹ́ kí á sọ bí ìyá wọn á kìí ṣe títà wọn àbíṣẹ́ tí wọ́n rántí tí ànábì bẹ tí wọ́n tọ́lọ́ rán ànábì sí wọn sọ́lọ́sọ́nà tí wọ́n tako òun wọ́n tún mọ̀ pé á ìran àwọn ọmọ nìyí ìran àwọn ọmọ nìyí so èyí wọn àkọ́kọ́ pé báwọn sì gbé ànábì lè sọ́lọ́sọ́nà so bákan náà ọgbọ́ ìpèntì sáwọn pẹ̀pẹ̀ lọ síbẹ̀ láwọn àwà pọ́nlé láwọn àwà tó dáa ẹgbẹ́ bí kí àwọn máa dìtẹ̀ kí ọkàn ó sọ̀kan káwọn yẹn máa fọnká kọ́kọ́lùkọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ títí ń ṣẹlẹ̀ sí iwájú kí ànábì tó dé mẹ́dínà sọ́lọ́lọ́sọ́nà ara ìpèpè ànábì nìyẹn sọ́lọ́lọ́sọ́nà ara ìpèpè ìsìlámù nìyẹn ọgbẹ́lẹ̀ kò dùn máa yahud torí pé àwọn ọmọ yìí pé níbi tí níbi àmásọ̀kan àwọn ìdílé lárúbáwá tí wọ́n jẹ́ ìlú mẹ́dínà tí wọ́n jẹ́ al-Hausa al-Khazraj iná níbẹ̀ ni jẹ́ àwọn wà ibẹ̀ làwọn ò ti máa rí ṣe ọ̀nà táwọn fi tẹ̀lé jọ lórí lórí wọn náà nìyẹn nígbà tí wọ́n bá parí wọn tán so islam sì ń pèpè lọ síbi pé ọkàn sọ̀kan islam pèpè lọ síbi pé ọkàn kọ́ sí ẹyọ kan kí ọgbọ́n wọn dira wọn mú kí wọ́n jẹ́ ọmọ ìyá òdòdó nù ẹ̀sìn islam bákan náà ọgbọ́n tí ń jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ ní nǹkan ọ̀tẹ̀ àtọ̀tá nígbà tí wọ́n kiri islam tó dé kí wọ́n pa ní ẹ̀ láàrin ara wọn islam tó ń pè wọn lọ sí pé àwọn ní àmánà èèyàn máa ní àmánà ni tí wọ́n bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ kí wọ́n dá padà sí fún ẹni tó bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ bó sì gbé fún yàn islam ní jẹ́ islam máa ń pèpè lọ síbẹ̀ àmánà tówó ti dúkìá dúkìá owó ilẹ̀ gbogbo dúkìá tá a máa ní o tí wọ́n bá fi pamọ́ sí yàn lọ́dọ̀ bẹ́ẹ̀ kí wọ́n má sọ di tèèyàn kọ́ máa mú bẹ̀ rárá kọ́ máa ń pè mú kankan nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó wà lọ́dọ̀ yàn kó dá padà bẹ́ẹ̀ tó lẹ̀ tó sì gbé fún yàn bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́ àmánà títí ọ̀rọ̀ kẹ́nìkan gbé ọ̀rọ̀ pamọ́ sí yàn lọ́dọ̀ lọ́dọ̀ tí ẹ ṣe pé nǹkan tó jẹ́ bí ọ̀tẹ̀ àbọ́ta láàrin àwọn èèyàn síra ni àbọ́rọ̀ ẹ̀yìn tí ẹ ṣe ojú eléyìn táyà máa ń pè ní àmánà ni eléyìn ẹ̀ṣọ́ àmánà jàǹbá nù ìdẹ́bílù ìdàlúrú nù so ti ń jẹ́ mana ni tin jero ti e asiri ti e aboro ti e to fi pamọ se nkan lodo to fe ke nkan kan ma taya to so fun eleyi na mana ni enu ti sta mo pe la si ya pe eyan gbadọ tu eyan gbadọ so fe ni aka ya to se n to loro abi to ba yo nda fun yan pe oya so fun yan loto abi so fun yan abi o le so fe ni bayi abi o le so fe ni bayi abi o che le so fun en to ba fe abi en to ba fe alaso na gbeke yan keep with the secretary to fun pe as-sahabi al-jalil abdullah ibn asid radiyallahu anhu oni ten kan ba nbo soro nipa oro ta ra ti e se titi oro oro ti o da ti e soro te ti e soro te ta nbo soro nipa oro ara abi nbo soro nipa nkan kan to je no afia site to wa o ebe bayi abo weyin bayi bi o ba so ba ko keep circuit yan ko ma ko circuit ni ko keep e ana ko ba kini circuit ni ko keep e to ri pe ko fe ken kan do si oro ti asiri te ti nbo so ni bo wa ni to ba je pe wa so pe iwo lo nsoro yi fun o abi olohun ba soro yi o abi o ni o so o lo soro yi lo o aya ka be olohun ba o be olohun ka bayi ina si samon pe pelo sibe anabi sallallahu alaihi wasallam na hadith sahih wa ma khadim wa anas bin abi abun malik radhiyallahu anhu ma an jami wa ma shaka wa ni ma safani ka kawo wa ma anas ummu sulaim radhiyallahu anhu ma an jami wa wa ya ma ta nabi ran she pe kila nabi ran mo na ran a ana so da lan so pe ta na bi ba ni kin so fun yan ni ire mama mi ba so fun yin so to gboro ka bayi ina ko ta so ha ba gba yin e na no je ko fa wa ti a wa leyin wa na tori pe imania ni imania amana eno ti sta mo pe prosibe ni bi o do afa sa mi ni ya ya amana titi a shiri titi en tin ja amana to ala awon pe ni ala amana to ma'nawiya yi kọ́dà àwọn onímọ̀ mi sọ pé ó tún ládàá ju amánà ti dúkìá gan lọ káàkiri pé ọ̀rọ̀ amánà dúkìá tí a bá jàǹbá ẹ̀ ọ̀nà ò tẹ́kẹ̀ ẹ́sì fún yàn so iná àwọn tí anábìrì pé wọ́n fi àjẹ́ sallallahu alayhi wa sallam ọ̀nà kọ̀ṣọ́ wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n mọ̀kẹ́ lọ bá ọlọ́run ọba wọn ní lẹ́lẹ́tà ìṣọ́ al-mi'raj sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ sì ni islam on ko pe la si pe ojo jije mu mu awa muslimi ko ma je halali ko ma je haram jije mimu wiwo ina ilo ko ma je haram a ko ma je halal en ti won ko jo nduke a ko ma je halal lowo ta nne ni o ati obi eke iduke ayoku na gbogbo ẹ náà wọn pe ni almal gbogbo ẹ náà ń jẹ alamuwal islam pèpè lọ sí ilé ká máa jẹ halal ọlọ́sẹ̀ pé fakolomi máa zakukumunla halala ń tọyẹ bá fakulu mimma razaqakumullahu halalan tayyiba halalan tayyiba to je dukia agogo to je dukia to je halal nbe en ke ma je ke ma mun ke ma lo nbe ke ma mun nbe en te ko pa ma nbe ke ma ko ke ma nbe ko sa je halal wa shkuru ni'matallahi in kuntum iyyahu ta'budun ke ma de pa fun de Allah ba lo do do de Allah se fun ke ma de pa lori te ba ma pa na ba ni kan ensin a je pe no yan ma ni nínú ìjọsọ náà ọba ní pé ká máa gbìyànjú àti máa jẹ nǹkan tó jẹ halali ká máa mú nǹkan tó jẹ halali ká máa níyàwó halali bẹ́ẹ̀ náà ni ká máa kó nǹkan tó jẹ halali jọ so ntọ́jẹ haram nínú dúkìá ọlọ́run ọba nínú risk ọlọ́run ọba a gbọdọ̀ débẹ̀ ọlọ́run náà lọ́dá gbogbo ọlọ́run ní gbogbo àtẹ́jọ́ jẹ halali tọ́jẹ haram ṣùgbọ́n èyí tọ́lọ́ bá sọ pé ìwọ ni ẹ má débẹ̀ a gbọdọ̀ débẹ̀ ẹni tó bá débẹ̀ tọ́lọ́run bá foríjìn tọ́jẹ́ mùsùlùmí tó kú lérú nǹkan bá tọ́lọ́run bá foríjìn àbí tí ọba túbá ọlọ́run fi ara ìjẹ́ ò kọ́lọ́n kọ́ṣọ́ wa ń bẹ́ ọ se ba gba stamina na pe gbogbo orun ka bayi ni won ka oko to do pa na ma buru tin be be assessing ododo ti o ti assessing ododo ti o ti de so ka won lo ko lo fa ba tesin ododo tin be ya se stamina na na Muhammad sallallahu alaihi wasallam so eyan oba fe tolo mo oba damo adama emi adama adama en to ba se kini to ba la la fe wallahi oba so debe te odun ka bayi won ni won ni se ma be ni won ni muti be ni won ni muti se aba muti ma olo ko sanu wa ina awon agbere ina yahudi awon ju o se en ti oba ti oba nzin na ma na awon lagba wa so be ni ina awon oti ina ati ke yahudi ni se business ni ina oba je won ni gbe bin 30 ka koja so won ni muti ma se en ko gbe won leyi ya ma je ko pa ipala na ma je fa awon yahudi eleyan kun tan fi ni trap system tan bi do wa ede kun tan fi tan fi ni ele ni trap se ande muhammad sallallahu alaihi wasallam ape a oro aje on la be baje yi oro aje on la be baje yi oti se tan amu ti ma won a se won a se won o tan ni se abo ti ma tori joba joba sam ti data so o gboru awon kan yi ina ni o tun de ki won ni trap system dem ga so be na ni riba tan fi njeun riba owo ele tan fi njeun fẹ pe ino doge ọrọ aje wọn ni samu kò sẹ n tí ó débẹ mọ torí samu sọ pé inú tí samu pípẹ lọ sí pé ká má jẹwọ èlé ká má yàwọ èlé ká ní oṣù má jẹ anábì sọ pé sọlọ sọlọ ọlọńlá náà ti jẹ rìbá àti ti ń fún yàn rìbá jẹ ẹn tó jẹ rìbá ni pé ti ń gbà rìbá lọ́wọ́ tí ó yà wọn lọ́wọ́ tí ó gbélé ẹn tí ń fún yàn jẹ ni àyìn náà tó lọ lè yá tó rẹ tí ó lọ lè yá wọ rìbá tí ò bá wù lè yá ayan to be je oni nikan ti o je anabi la anabi sa ko sallallahu alaihi wasallam allah la anwa so even awon ti won ko awon ti won jeri le lori ape awon ba jeri so ti won jeri awon na allah la anwa e tin ko ata tin jeri na allah ko so nbe be na o ti ma sise na bi be riba allah ko so nbe so allah la anwa be si ni inu ya tolo amun ma fi je wona ni pe ان غيبه سبحانه سنه البخاري ان ابن صلى الله عليه وسلم سنه البخاري ما ضرب الى قول وان كثر او ربا بس بس ده قطو او قد ان يقول انا الى قول يا قد ان كان شيء كان يا قد ان كان دي انا يا قد ان تي اوتون كان انا ابي قد دي اي ني اي سي مرارا انا يا قد دي اي سي مرارا قليل ان دربا وانا ما لو فون كان دي انجي مي وان لو فون كاتي اوسي ولا انا ذكر ولا يذكرون الله الا قليلا نبا وان قريش اما من منافقين الله ني وان يكو ايا دي ان ما سنا تي الله ابانو وان ابا كوكو دي ان ما سنا تي الله ابانو وان انو تي اسي توايا ان بي الا قليلا وان تي ان تي الله ابارارا كي تي اسي دي كاتي ان تي الله ابارانو وان تابا سو بي قليلا ان بي او دي ان ما منافقين بي كي اسي تي ان تي الله ابارانو وان abi ko se sasi ko kaka tiamara tiamara chala o barara so alila meji o ma nlo fun kabe latara be gatan be sokko sallallahu alaihi wasallam ma lo riba ila qulin wa in kathur nena sayma bukhari pe o riba o se bo se pato ya para din ka ti to ma ni wa na ni abi para din ka ti o sima ya para baje para wesi ni olohun para wesi ma nkan lowo to ni wulo olohun ko sha na ko sha nbe so wa in kathur so ọgbẹ àwọn eléyìí nínú ẹkọ ti sáàmù déwá yìí tí àwọn ìdílé lárúbá gbà sáàmù definitely òun ní máa lọlẹ yáwọ rìbá má àìyáwọ rìbá má kò ní jẹ kí wọn lè máa jẹ kò ní jẹ kí wọn lè máa fi kan dúó nínú dúkìá wọn ẹni tó yà án lówó rìbá yóò sọ pé kí ni abẹ́ fi dúó tó sì dé dén tí ó fẹ́ fi yá ìyàn ní owó rìbá wọn bọ́yá pé ru 1 million ni yóò jùmọ̀ pé èyàn nìkan tó tóbi 1.5 million tí wọn fi dó lápèjúwe tó ti mọ pé tẹwọn bá lọwọ san so àwọn gba 1.5 million dúkìá 1.5 million àbí 2 million lápèjúwe tó ń yá 1 million nítorí pé yọ́n sọ pé yọ́n máa gunra wọn yọ́n máa so so that látara lẹ́yìn táwọn ní ibà ti gba stamp tí wọn yá wọlé bá má kò sí tí wọn kò sí tọ́fẹ́ mọ wọn pé kán lọ lè fi lẹ wọn dó àbí lé wọn àbí oko wọn tí wọn ń dá ọkọ tó yẹ pé bọ́yá òun náà ni àgbárí ẹnìkan àgbárí ẹlòmínú wọn ọkọ làbídùn làbídùn oríṣiríṣi ọkọ sọrí ọkọ támúrò oríṣiríṣi ètò jẹ tí tí rótọ́ bó wọn bẹ ètò tó tutù ètò gbẹ sùhánàlá bẹ́ẹ̀ ni oríṣiríṣi támúrò àwọn gbé làbídùn míì bẹ́ẹ̀ pé oríṣiríṣi támúrò wọn bẹ ti ajúwa ti sukari bẹ́ẹ̀ mara wọn so kò ní sí pé wọn fi dúró má àwọn náà ọrọ̀ ajé wọn wà lọ́wọ́ tẹ́mi sọ̀rọ̀ ajé yìí wọn lábádá gbẹ̀sán yóò wà lọ́dọ̀ wọn yóò wà lọ́wọ́ wọn so jíjẹ mímu wọn máa lọ nírọ̀rùn lọ́nà halali so àwọn ìyàwó jò nílé gbádùkà wọn lọ́wọ́ nílé gbádùkà wọn lọ́wọ́ wọn mọ́ látara pé wọ́n yáwó èlé tí wọn ò rí san ojúlé yìí yóò máa jẹ́ ṣọ́ọ̀tì ìjọba àwọn ìyàwó jò nídàkejì so látara eléyìí àwọn ìyàwó ọjọ́ kí wọ́n kó ìrora islam ọjọ́ kí wọ́n kó ìrora níbi sọlọ́sàn tó dẹ́sẹ̀ òdodo yìí wá pé ọrọ̀ ajé ọdọ́ tó fẹ́ bàjẹ́ yìí kò wá níṣẹ́ nìkan tó wà máa yáwó ìlé mọ́ torí ọlọ́run sáyà ká ọlọ́run sáyà subhanahu wa ta'ala nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ bí àwọn àyà mi bẹ̀tẹ́ tó lọ́run ti sọ̀rọ̀ nípa rìbá bọ̀ nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ ọlọ́run ti sọ dáadáa bẹ̀ náà tó jẹ́ pé bí oríṣiríṣi àyà mẹ́ta mẹ́rin lọ́run ti sọ̀rọ̀ nípa rìbá bẹ̀ so subhanahu wa ta'ala so ọ̀rọ̀ rìbá kò yí kò sí kí ni o ó lágbára gan débi pé ọlọ́run sọ pé fáadà náà bí harbin iná ọlọ́run ìwà rọ̀sọ́lẹ̀ ẹyin tó máa ń jẹ̀dí wá kọ́ máa pé wọn ọlọ́run ọba wọn ọba wọn ọba jagun yẹn ni pé wọn ọlọ́run ọba pa àrùn nù fa wọn náà kọ́ sọ wọn bẹ́ẹ̀ so ìrànlẹ́mọ́ malik rahimahullah wọn mi sọ pé owó ẹ̀ léyìí àwọn òrẹ́sẹ̀ tó burú nínú àwọn ẹ̀ṣẹ́ ńláńlá lẹ́yìn kí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run ọba wọn náà kọ́ sọ wọn bí obìẹ̀ ju kí wọ́n ya owó èlé lọ àbí kí wọ́n máa jẹ owó èlé kí wọ́n máa fún yàn àbí kí wọ́n máa gbà á wọ́n torí pé ọlọ́run sọ pé fáadà náà bí harbin mẹ́rin lọ́wọ́ ọ̀rọ̀ sọ́ọ̀lẹ̀ torí kò ṣẹ̀ṣẹ̀ tí ọjọ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tó náà sọ pé ẹni tó bá ṣe kọ́ mà pé wọn ọlọ́run ọba ọba àwọn jagun sọ́dọ̀ nǹkan ṣọ́ àbẹ àbí bíi rìbá sọ́lọ́ fi jẹ́ pé nígbà tí ẹnìkan sọ wípé ìwọ ìyàwó òun kọlẹ̀ tí ẹ̀ṣẹ̀ tó tóbi kan bá tún tóbi ju kí àwọn mutí lọ tí ẹ̀ṣẹ̀ tó tóbi kan bá tún tóbi ju kí àwọn mutí lọ so that wọ́n bá lọ lẹ́bí ẹ̀rù fàtí ọlọ́dọ̀ àlẹ́mọ́ malik rahimahullah tí ó fi hàn pé síyàwó òun ó ti wà nípò pé òun kọlẹ̀ àbí kò wà nípò pé òun kọlẹ̀ torí pé inú ká pé ìyàwó ti dèwọ́ fún un àbí kò sí dèwọ́ fún un látara tó sọ ìgbà tó wá sọ́dọ̀ àlẹ́mọ́ malik rahimahullah tó bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ yẹn àlẹ́mọ́ malik rahimahullah a ní kó fún wa ní kó fún wa láyé díẹ̀ kó fún wa ní múhlá fún wa láyé kó díẹ̀ so jákè ní jákèjì jákèta imam malik rahimahullah dá lóhùn ìgbà tó padà lọ wípé rìbá ìjẹ́ rìbá kí wọn máa gba rìbá àbí kí wọn máa fún wọn rìbá ó tóbi ju kí wọn mutí lọ kíníkejì ẹ̀ṣẹ́ ńláńlá ni o ṣùgbọ́n ìmọ̀ yáwó rìbá ìmọ̀ gba rìbá àbí ìmọ̀ jẹ rìbá ìmọ̀ gbà àbí kí wọn máa fún yàn àbí kí wọn máa lọlé ya àbí kí wọn máa gbà lọ́wọ́ yẹn pé ó yá wọn kó wá fi gba ẹyẹ tó pọ̀ jù ẹni tó tóbi jù ó tóbi ju kí wọn mutí lọ torí pé ọlọ́run sọ pé fáadà náà bí harbin mẹ́rin lọ́wọ́ rọ̀sọ́lẹ̀ òṣìṣẹ́ kan tó tóbi tó wọ́n sọ pé ìwọ́n tó bá ṣe o mọ̀ pé wọ́n bọ̀ jagun wọ́n kọrùn wọ́n láláṣẹ rẹ̀ sotile tó àfi bí rèébá látara bí ẹ ní ìyàwó rẹ fàmùrátókì tọ́lẹ̀kùn ìyàwó rẹ ó ti dẹni tó kọ́ lẹ̀ o aláwọ̀ àpọ̀ so ọjọ́ eléyìí ó jẹ́ kí àwọn ìyàwó kí wọ́n jẹ́ kí wọ́n máa kórìíra kí wọ́n tún ní kórìíra gan-an púpọ̀ sanabi àti sọlọlọ ọsàn àti ẹsẹ tó gbé wá sẹsìn ọpọ àwọn sì rèé àwọn tí wọn ẹrù ayé làwọn àwọn ìyàwó ẹrù ayé ni wọn láti dáadáa àbẹ̀ntẹ́ wọn gbà sáàmù ni wọn sọ ẹrù ayé ni wọn àwọn òòrùn bígbà tó yẹ pé ayé wọn wá fún ni ayé kan wọn wá fún òòrùn bígbà tó yẹ pé àwọn ń ṣe ní ṣe mú pé ayé nìkan torí ọlọ́run dá ọgbà pé káwá sí òun lóò nìkan sí hàn ọ̀tá ọ̀la náà.
2: صلى الله عليه وسلم.

好压抑，好压抑哦。Síwájú yìí ẹni tó fà tí àwọn yahood tí wọ́n fi kúrò ra ìpèpè tán níbi gbéwá látọ̀dọ̀ náà bá rẹ̀ pèpè lọ sínú islam sallallahu alaihi wasallam so ẹgbẹ́ sí ni wọ́n sọ kí ìlú medina kí fọkànbalẹ̀ ó wà ń bẹ wọ́n wá ń fi hatred wọn àti ọ̀tá tí wọ́n ní islam sí islam àti sànẹ́bí muhammad sọ́sà wọ́n fi ń pa mọ́ wọn ò lè gbé jáde torí pàtó mọ̀ pé ànẹ́bí tọ́lọ́ rán yìí kò sí yóò borí ẹni tó lọ kún ni ẹni tó lọ rán sí ẹni so wọn sì láti sọtẹlẹ tí ó wà nù tọ́lá títí àwọn ànẹ́bí tó síwájú tí wọn sì sọtẹlẹ fún wọn níbi tíra wọn àwọn táwọn yahoo ní níbi tàwọrọ tí ànẹ́bí musa ti sọ fún wọn aléṣọ ọlọ́tún sáràm àwọn nasọ́rọ̀ anẹ́sìkìrìsẹ́ntì wọn ti ní ẹntí ànẹ́bí wọn sọ fún wọn ànẹ́bí isa aléṣọ ọlọ́tún sáràm inú tíra wọn ti ń jẹ́ àlẹ́ǹjì so wọn ti mọ̀ pé ọlọ́run ọ̀rùn àṣẹ yóò borí kò sí yóò borí torí pé ọlọ́run sọ pé yẹ ayélujára amánu kúnú àyàkúnú yẹ ayélujára amánu kúnú àrùn sọ́ra yẹ ayélujára amánu kúnú àrùn sọ́ra lèláhìwá kàmá yẹ ayélujára amánu kúnú àrùn sọ́ra kàmá kánà kúnú àrùn sọ́ra kàmá kánà ẹ̀sà kàmá kánà kúnú àrùn sọ́ra kàmá kánà kọ́là ẹ̀sà lèláhàwárí nàmán àrùn sọ́ri ìlàlọ́. So ọlọ́run ọba malikiola yóò kún ànẹ́bí rẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ so that wọ́n sì mọ̀ pé ànẹ́bí ọgbà ọ̀rọ̀ yóò borí àwọn obìnrin yìí kò jẹ́ kí ẹ̀mí wọn balẹ̀ wọ́n ń fi ọ̀tá wọ́n ń fi pamọ́ wọn ò lè fi hàn pé káwọn máa dẹni ẹ̀tẹ́ káwọn máa dẹni tẹ́ pé òun lè gbé.

wọlé ni ma Allah akọni wọn na wọtí ẹwọ ọsẹ kan àwọn méjì kò sẹ tó bójú àwọn ọni bá ṣe sọ máa máa bí hímẹ́mí làbá títorí kí ni títorí ìbànújẹ tó ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ní gọ́dà gan àwọn tó wá gbọ́ pé wọ́n kọ́ àwọn wọ́n máa sọ fi yá tó sọ pé àwọn tó gbọ́ tí wọ́n kọ́ àwọn tí ń jẹ́ àbúyá sírí wọ́n tó wá bèrè lọ bàbá àwọn pé yá ṣé bàbá àwọn tí ń jẹ́ àbúyá ìgbọ́n dákítọ̀ wọ́n kọ́ àwọn tó bèrè lọ pé yá ìwọ ẹgbẹ́ àmà bábúrò ni àhúwà àhúwà sóun náà sì ni sóun náà sì rí àní sóun náà ni pé kí wọn lọ pé a ṣé kẹ kójú àwọn táwọn jẹ sóun náà sì ni. So wọn ní bẹ́ẹ̀ ni wọn ní àbáwọn bá dáhùn pé call àbáwọn bá dáhùn pé naam wàlláhi bẹ́ẹ̀ ni wàlláhi ọ̀nà lárí wàlláhi ànábì náà lárí ànábì máa sọ̀rọ̀ sọ̀rọ̀ náà lárí call ó ní wọn kó àwọn tí ń jẹ́ àbúyá sí tí wọn bẹ̀rẹ̀ lọ àbáwọn tí wọn sọ fún àbáwọn pé a àtàrí fún wa tòṣìbí tó a so sì dáàmà so sì lè fi díẹ̀ tó ń sọ yìí múlẹ̀ pé òun gangan náà ni a. Call ó ní bàbá àwọn tí ń jẹ́ àbúyá ìgbọ́n dákítọ̀ ó wá dáhùn pa ọ̀nà ẹ̀ ó tún wá dá lóhùn pé a call pé fàmà pé fà náà òun gangan náà ni ṣe à lóhùn gangan náà ni òun ò sí mà sallallahu alayhi wa sallam. Call ó ní ẹ̀gbọ́n bàbá àwọn àbábọ̀rọ̀ bàbá àwọn tí ń jẹ́ àbúyá sí wa sọ fún bàbá àwọn pé a fàmà pé nàfsìkà mí hù kí ni tó wà lẹ́mí rẹ̀ sí nga tó ti ma pé wọn gangan náà ni kí ni tó wà lẹ́mí rẹ̀ sí ànábìgbà yìí sọ̀sọ̀rọ̀ ń jẹ́ muhammad sọ̀sọ̀rọ̀ kọ́ ó ní bàbá àwọn wá dáhùn pé àdáwàtò wàlláhi má bàkìt ó ní ọ̀hún máa bá a sọ̀tá ni tí tí wọ́n fi kú ó ní ọ̀hún fọlọ́run àbá búra sẹ́ ọ̀tọ́ ló wọn bá ànábì muhammad ṣe lọ́gbà tó wọn bá ti ń bẹ lórí lẹ̀ àbí tó wọn bá sí wọn lókù. Allah akbar tá ló ń fún wọn rìpọ́tì yìí ọmọ bàbá náà o ọmọ bàbá tí ń jẹ́ ọmọ bàbá tó sọ̀rọ̀ yìí tí ń jẹ́ ọ̀yá ìbọn akhtar tí wọ́n dé àwọn ànábì sọ̀fíà tó ń ọ̀yá ìbọn akhtar. Allah akbar ọjọ́ láàrin àwọn Allah akbar ẹ o táàbì mọ̀ yẹ́ tí àwọn yahoo di ní sí islam sí muslim sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. Allah akbar naam. صلى الله عليه وسلم.

0: ha kɔrɔ yɔrɔ ah àwọn yahudi ɛnna ɔjɔ tó ń jẹri bi ɛntan tó ń sɔ yìí nàkúyè ha bí wọn sì bàjẹ́ tó látara pé nígbà táwọn ibi dé ìlú madina pẹ̀lú ẹ̀sìn tí ọjọ́ ìṣòro tó gbára tọ́dọ̀ lọ́wọ́ ọba òun náà tún lè dé yìí àti ìwé tíra tí wọn ní sí ànábi sọlọlọ sọ fún àfẹsìn wa ànábi bẹ̀yìn ayé so àti ìwé tíra tí wọn ní sí ẹ̀sìn tó gbé wá so dáadáa bẹ́ẹ̀ ètò ẹ̀dẹ̀ náà ni ó ń lọ sọ́dọ̀ ọba tábà gbẹ̀ ẹ̀sìn náà inú tó jáde gbé ọ̀rọ̀ yìí náà bákan náà òun ní tí ẹ̀gbà tó wà nù sọ́nà bùkọ́lí rahmu allah nípa bí ọ̀kan àgbà ọ̀kan náà àwọn àgbà fáwọn yahud nínú àwọn àgbà fáwọn ńláńlá tó jẹ́ pé ọmọ àfáà ńlá wọn ló tún jẹ́ ìgbà tó gba islam tó ṣẹlẹ̀ ní tó ń jẹ́rìí sí táwọn rí wọn ní orúkọ ẹni tó ń jẹ́ abdullahi ibn salam bidun tashdid bi tafrifillah abdullahi ibn salam orúkọ ẹni abdullahi ibn salam yìí allah akbar ọgbà islam ó sì ṣe islam dada gbọ́tọ́ kọgbà islam so ọjọ́ kan náà àwọn àgbà fáńlá ńlá nínú àwọn olùmọ àwọn yahud ìgbà tó wájọ́ pé ànábì sọlọsọlọ ànábì tọ́lá ránṣẹ́ ó ti dé lu medina ó sì sọkalẹ̀ sọ́dọ̀ àwọn àbá ní najaf ó wá sáré wá kíákíá ó sáré wá bó ti dé sáré sọ́wá sọ́dọ̀ ànábì sọlọsọlọ ó bẹ̀rẹ̀ àwọn questions lọ́wọ́ ànábì sọlọsọlọ àwọn questions tó bẹ̀rẹ̀ yẹn wọ́n máa kókò sẹ́ńtò lé dáhùn àfẹn tó bẹ́ jà nínábì wọ́n máa kó questions yẹn àwọn questions yẹn sẹ́ ẹ yọ kán náà kò sẹ́ńtò lé dáhùn àfẹn tó bẹ́ jà nínábì tọ́lọ́run ránṣẹ́ sọlọsọ aleyhi sọlọsọ àgbà yìí wọ́n wá bèrè ọgbà àwọn questions lọ́wọ́ ànábì sọlọsọlọ ànábì wá dáhùn gbogbo ẹ̀ fínífíní ànábì dáhùn gbogbo ẹ̀ yékéyéké ọgbà tó wá gbẹ́ bá ànábì sẹ́ dáhùn gbogbo àwọn questions wọn sọlọlọ́hà wà lẹ́sẹ̀ wọn ó ní òun dà gbọ́ ẹsẹ̀ kẹsẹ̀ náà ló ti gbà ànábì gbọ́ kò tí ì kú ò náà yìí òun tó fi gbà ànábì gbọ́ ó lọ kò sọ pé jẹ́ lọ́dọ̀ kí n padà wá kò sọ pé jẹ́ lọ́dọ̀ tó ń ramú kò sọ pé lẹ́yìn ìṣẹ́jú kan lẹ́yìn ìṣẹ́jú mi àní ní ẹsẹ̀ kẹsẹ̀ lákòókò yẹn gangan náà lọ́gbà sáà nígbà tó yẹ kó dodo ní wá ó fẹ́ rárá ìdájú pé sáà ànábì náà ní sọlọsọlọ ó ní ká ń tọ́ lọ́run náà ní ọgbà tó bẹ̀rẹ̀ questions yẹn ó lè ti kó ànábì dáhùn sọlọsọlọ dáhùn táwọn ànábì ọlọ́run máa fi ń dáhùn questions yẹn sọlọsọlọ ayé sọsọ àwọn àdìmọ́yé ó dẹ̀ gbà dẹ̀jẹ̀ kẹsẹ̀ bó ṣe kéèyàn máa ṣe nù ọjọ́ tí bá ti ń wò dòdò tó bá jọ́ lòdòdò èèyàn tó bá ti dòdò kọ́ máa sọ pé ó tún di dàkan náà ó tún di kinní ẹ fún ní sẹ́jú gan ẹ fún ní sẹ́jú méjì ẹjẹ́ kan ronú sí náà ọmọ bọ́dì bá náà o pé tó ti wá kan náà òdòdó o ìwọ ọtọ́ jẹ́kọ jẹ́kẹ́bẹ̀rí tẹ́ òdòdó kan tí pèpè tí wàá dẹ́gbà ọtọ́ ti gbà hàn ó ti dàrú jà lọ́rí ò lè ní ẹsíkì sọ́dọ̀ dáhùn o ti wá gbọ́ táwọn kan ń sọ àbí táwọn kan gbọ́ kékeré àbí ó gbọ́nu gbogbo wá sí kan náà àbí kíníkan ni kọ́ni àkọ́ ọmọ ọlọ́kọ́ gbọ́ nígbà pé tó tọ́ létí lẹ́tọ̀ sí ma tí wọ́n ń rí tó sì gbọ́ tó sì yí ọ ó ti dàrú jà lórí rí mu nítorí ọba ń ṣe tí ọ̀dà kọ́ pátì tó bá jẹ́ bí díà ní kọ́ pátì kọ́ bá ṣe sunna tó bá jẹ́ pé ìwà àdájú kan lọ́ba ń hùnà ní kọ́ pátì pọlọsí nìkan tó mọ báyìí pé ibi tó ní ṣe lọ́wọ́ nǹkan pọlọsí bí tò bí à ń ṣe máa ṣe mú ẹni tó bá jẹ́ mi ní òdòdó torí pé tó bá lọ ọ̀hún rọ ti pé kí ọjọ́ mi ọbọ láyé kọ́tọ́ ṣe ń tọ́ ẹ̀kọ́ ṣe ọmọ bọ́dì gbà náà o tó bọ́dì gbà náà tó ọba lè filẹ̀ máa ń kọ́ tó ọba lè pọlọsí bí òdòdó máa ń kọ́ tí nǹkan bá tó bá ti tún di ọlọ́kàn àbí tó wà nù ayé òun tó ti fọ ayé rẹ tó ti fọ ọlọ́kàn kọ́ so kí lọ fẹ́ sọ fọlọ́ fọlọ́ kọ́ ṣe àná ọkọ̀ sàmọ́ so lọ́wọ́ tó bá ti dé báyà tó bá ti rí àwọn àti gbọ́ ọlọ́kàn òdodo ni kí a sì máa ṣe kọ́mọ lónà fọlọ́ kọ́ ṣe aláìní tí wọ́n máa gbèdo ọjọ́ sì máa lò ó ní kíákíá náà bí ó ṣe wá sí bẹ́ẹ̀ báyìí àfáì abdullahi ibn salam rọ́jò aláhàn wọ́n wá sọ fún àwọn sàhábà náà wọ́n sọ fún àwọn ẹbí sọ̀lọ̀ sọ̀lọ̀ iná lè hù sọ́rọ́ àwọn àjọ àwọn ìjọ àwọn àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ jù kọ́ọ̀mù ń bófutù ìjọ ẹ̀sìn ni wọ́n ìjọ yẹyẹ ni wọ́n ìjọ àbùkù ìjọ alábùkù ni wọ́n àbùkù bẹ́ẹ̀ lára wọn tó pọ̀ ìní àlèmọ́ bíi islámi kábílà antas aláhùn bahatú ní ẹ̀ndàk sẹ́yìn bá máa pọ̀ ti gba islam tí a bá ń mà pípé òun ti gbà islam òun ti wọnú ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn òdodo yìí Allah ha pon ti gbogbo won so kan mi ne pa won so kan mi ne pa won won so kan mi ne pa won yen ni pe won so won royun pelu ti se to en ti se to won so ma won la gbogbo ti ma to dada ra won so ni ti oda gbogbo wa kan ti be dada won so di wa buku ema to lan se fun ta ma ko ni ma lo nu awon na awon ni ma la la lo nje won so pe ko ma kankan lai ma kan ni exacte ba na mi na se ma se se ba ti eti enikan awon kan ko si ti o bi ni ro yin wa ko da nu kan to je pe won bi je ni to lan bi se won to lan bi se se sa fun to lan bi se won desa won si won bi ti won si bi won si ye ye ma wa la so te na mi to ni pe se sunna won si ma mi ti se ti enu wa la Family renew, the family renew, I'm here renew, I'm all renew. I've been to the Colon Fu at that care. I've been to Uncle Pilosi Bay. I've been so don't know, I don't know, I don't know what we ate. Ah, we are Anton Banabido to go. I let us all down. I want to have Anton Banabido to go. I want to go down and take him all the corner. I want someone, I want to pay, and they want to go Banabido to the corner. أخرجوا على لوط إنهم أناس يتطهرون. يعني إلا ما تجد نبي لوط إلا إلا ما إلا ما إلا ما كل. تركنا في لا سبحان تركنا في لا ما لا لا ما كل. تركنا في لا ما كل. الله أكبر. إنهم أناس يتطهرون. تركنا كاتم ما نوا. أهو سكون جواب تامانشي. أنا زبين قام أما أبي. أو نسيت تامانشي. Send that on that on it. Say family, I want to second time on it. Second, say bye bye. Send a Jenica Catan on it. Oh, in Tod Dala, I mean, I meant to da once in my feet, Tod Dala, and the consummate bound yet. To the people, that's in your test. Call on Koshan. So, there, so happy as I will deliver the last service of family in this fellow. So, and Kotobe. Ani biya wele wapi? Ayo rajina fiko Abdullah ibn Salam. Bawa lese ma akuriti anku ni Abdullah ibn Salam. Bawa lese masila ari. Ema go. Bawa lese masila ari. Awan yao diwan da wapi? Alamuna, alamuna. Sera tabil, sera tabil. Olo ni ma ju. Ina awan yani kui awan oni ma lan lan lan lan lan lan timbe na awan. Alo olo ani ma ju mu masen. Olo ni majula awon pe wa se pe on to ni majula san o tun wa je omo en to ni maju niyan pe baba ti e na gba ti be daye ina e on na to ni maju na awon oni ma na awon to ni baba re na ina ya ma se pe afa la la o ma afa la la la pe ju so ti ni to do je se ti lo so ba en se ma ani o akhyaruna wa ibn akhyarina akhyarina o tun wa je sha en to ni je sha junu wa Otun jẹ mẹsa totun jẹ jẹ ẹmọ ìsanu wa yẹn pe en to daju nu wa lotun jẹ otun jẹ mẹ en to daju se pe won le fun ma royin yan jọ mi ona ma jara gburu ki wa le ma da abi so sugbon en ti ma si pe bi baba ni ti da to jọ ni ma o na tun se kini o na tun jọ ni ma tun to da ni otun jọ se kini o jọ ni ma tun jọ da to ri pe kan ba ti fi royin kankan royin yan en tun ma ni pe to jẹ da keji royin ohun ni o si lare Nama naga jauh ni memang. Itu mahu kerja selain makan. Jauh ni memang ya. Kerja kau kerja, kau kerja dalam kau jolo, kerja dalam kau jolo, kerja kau kerja dalam kau jen, tole tole. Tole kau inti dia mahu difikir kan rohnya. Ida kerja rohnya ni setinggal. Awak ni cuma tahu awak ni masa pe apa sahaja Allah mula. Ipe asifat latan fi illa didha, asifat latan fi illa didha. Kan ba so pe yan alim itumo yan pe lesa bi jahil ke salai makan so de ma so pe man tore won je tun so pe won te tun fi kun re pe olore si ni so ti ta ma ni ara le n ti ma ti pe sa hun o le ma jo ni yan ma eh eh so ti se ma so pe o ni yan ma ni olore n ati ma so pe o ni yan ma ni so o le ma jo lo to ba de lo mo se ti ma so pe rani yo na le na rani yo na bi mo se rani ka ka ba ma be sari yo so ti so la tara be ma wa ni wa wa khayaruna en to tun da na na to da ju na to lo tun je ona to tun ko so jo ma na en to tun da ju na wa fi lafrin en bi dolo mi bo se ranu yo ya ma na sayyiduna ashiwaju wa lo je wa ibn sayyidina o so jo ma ashiwaju wa en bi dolo mi ona khayruna wa ibn khayrina ama o da da en to da ju na o so jo ma to da ju wa afdaluna wa afdaluna inna antolaju ni antolaju no wan osi tin jama antolaju antolama ni salafa ya po ala ne fi o salafa ya ala ne fi masraf ya ala fi salafa ya ala fi bad osi de kan kan yi ole kojo sara edo mi ole kojo sara edo mi allah ha pa ma lo yin to da ole kojo sara edo mi osi de pe die na no kojo sara edo mi so later I then ani wa adna ibn abd abdullah faqala rasul wa qala rasulullah sallallahu alaihi wasallam she an pe awon ya o jma se royin re no anabi wa so pe ah e so fun se to ba gba samu abdullah ibn salam te ba royin bayi o te so pe en to do ni ma ju ni omo ni to do ni ma ju en to da ju to je en to da ju to ba gba samu kon se ina gba se an pe to ya kesi o je ni pe awon na gba bi and to have my pen to ni ma ju na won am en to ni ma ju gba en to lora ju na to lora ju to da ja ki lo kan awon tan tele na run abi awon na gba to ko jesus abi be ko eh eh anabi wa ni to te ba eso na te te adola ba gba samu ko adola ban salam to wa ja samu ko ma ba ni a'adha allah min zalik marratayn aw thalatha on a olohun oba so nbe ona obo ni jara pa saburu Olorun oba so bi ko ba gba stam yen ni pe Olorun je la pada buru Olorun je ko ri apada saburu Olorun je ko ri apada saburu se be e meja me mata so e ri dokan wan dede so won na se istibada ha ta istibada won ro pe ka e mo te pe muhal nkan ti o se se ni ana ko na se istibada ah so ti o de anabi wa so pe o de na se wa so be de babura se pe Abdullah ibn Salam awan lekan onan do sallas rajalan on ko ganne bo na se jade se man se ma jade se pe ko ba ton se pe ko no se se ola ma je kan pa lohun ni jara pa saburu to si ton wa jade si won kile ki won se to ani ashhadu an la ilaha illallah on ba on jel kan lohun ba ma rishun o jel kan ne muhammad sallallahu alaihi wasallam je shere airu re de ni abi kile kan na se kan na ni ashhadu an la ilaha illallah abi yọrọ wọn ṣe bẹ o ẹjọ ṣẹlẹ ni pé paulu wọn bá sọ pé ah sorry ìrẹ muhammad sọ wọn nípa níbi ló kọ wọn nípa níbi ní òjíṣẹ sọlọsọlọ wọn ní ìrẹ muhammad sọ sọlọ so ṣàrùnà wà ní ṣàrùnà sọdẹ n ta tọ bẹẹ lọwọ alẹ kan tọ bẹẹ pé paulu ṣe jẹnu wa aláburú èèyàn gan ni aláburú èèyàn ni ọmọ aláburú èèyàn ni wọn ní aláburú èèyàn ni ọmọ aláburú èèyàn gan ni. Wọ́n wá sórí sísì la ìdí èsì tiẹ̀. Ìsọkúsọ ọba ẹlòmínà ṣe máa ń sọ nípa àwọn èèyàn àbí ẹni wọ́n fẹ́ bàjẹ́. Allah akbar. Ẹni tí ò da yóò sì máa bẹ ń tọ́ da jẹ́ àbí ẹni tọ́ yẹ pé bọ́ bá tẹ̀lé pé tọ́ ń kù sí ibìkan. Ibi wa bí tọ́ ń kù sí ojú tó ń tọ̀ wọ́n lọ. Bẹ́ẹ̀ kàn máa bàjẹ́ lẹ́yìn. Wọ́n wá sórí sùn kí wọ́n ti sọjú fúrú. Ìwọ́n ti pé àyàn máa manage nípa ọ̀rọ̀ sísọ àìlẹ́kọ̀ọ́ àìní ojú ẹ̀ ọmọ rẹ̀ àwọn kan pẹ̀lú tí èsì tiwọn àbí fámìlì àwọn kan pẹ̀lú tí èsì tiwọn adíkà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba adíkà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba subhanallah alayhi so tí ń ṣẹlẹ̀ dáadáa láàrin àwọn mùsùlùmí ṣẹlẹ̀ dáadáa láàrin àwọn tí ń ṣe súnà ṣẹlẹ̀ láàrin tó jáfa ṣẹlẹ̀ náà tó jọmọ kí ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba pẹ́pẹ́ ìwà tí ń bẹ̀rẹ̀ ẹlòmíì ń dọ̀tí gan tẹ́ tí ò tó tiẹ̀ ní àmọ́ dé káàkiri nítorí tí ò rí jẹ́ sí tiẹ̀ subhanallah torí pé ó ti rí pé tó ń rí òun ti rí tán àbẹ́ rí pé òun rẹ̀ tó ń kò sí ládàá dágbádá bí wọ́n ṣe máa ń rò ń bẹ àìní mánì tiwọn náà àìní mánì tí ò tó subhanallah àdúgbò pé òun lè wá àkàlà dágbádá àdúgbò pé ibi tí àǹfààní tó kù sí ni wọn náà kọ́ ṣàmì náà wá So kọlọn ja se kọjọ sinu ododo. So wa fi lafdin fa qala ya ma'shal yahud ni bi riwaya mi bi agbara mi bi so bo se wa la hapo ittaqullah en pe bi bo se wa en bo lo mi ni pe abdullah bin salman so pe ayin jo yahud yo ittaqullah e be ro lohun aba e be ro lohun aba fa allah fa allah nabi Oh, fella, about the pussy, about to cross it, just in that to see about the dog one. Ain't that my bill, you shall know about the Nabi Muhammad. Ain't that my best? Only ain't that my bill for Lamba Bura said. There we could toss it, could send to toss it as a follower. Oh, for Lamba and Bura, ain't that my good, you shall know about the Nabi Solosan. One no job, the hack, as my good bill, do come up there, case you wrong. Oh, not necessary to do what after the number. Only on a point for a tolerance in soccer level. Sallallahu alayhi wa sallam. Akoko nti anabi ko to wo to ko ri lara won yahudi ni o akoko kan ta anabi ko ri lara won yahudi era won jun ni pa pe yato se pe nton on so ni pa won qur'an ti o ri pe kan se pe physically e pe ti me lara won na won ri jaku jaku ri bi ti o da yi akoko to ko lara won ni na ko ko jo to da to ba si lu medina na ko do to wo medina allah akbar
1: Ota gidi fun anabi Muhammad sallallahu alaihi wasallam adifun nsa fun adifun musulmi to dagbo adifun

0: alábàjá leléyìí tẹ ń gbọ.
1: Àwọ̀ rẹ̀ ló dúdú, ẹ̀jẹ̀ rẹ̀ ò máa dúdú rá. Ìwòye ẹ̀ ló dúdú, ọpọlọ rẹ̀ ò máa dúdú.
0: Ìran Yorùbá ẹja ronú o.
1: Ẹ̀jẹ̀ rẹ̀ ò máa dúdú rá.
0: Ṣé ẹ rí bá a bá ní a máa tọpinpin ìṣòro eléyìí tó kojú ilẹ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a yànnà náà lọ́tùn lósì ní méní méjì mẹ́ta mẹ́rin, kódà a máa kàkàkà lọ ní tá a bá wá só papọ̀ lórí nǹkan kan náà lọ dalé lórí. Orí ẹ̀ ló ṣe jẹ́ wípé ẹ̀yin tẹ́ jẹ́ ọlọgbọ́n ẹ̀yin olóye níkànnì yìí, àwa kìí kó yan yín kiri. Ẹ̀yin ló fi jẹ́ wípé gbogbo ìgbà báyìí náà la máa kó bẹ̀rẹ̀ fún yín. Adaba ẹ lọ wo káàkiri àgbà ńlá ayé, gbogbo àwọn tí ń dipò ńlá ńlá, gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe takuntakun, wọ́n ń ṣiṣẹ́ ribiribi jákèjádò lágbà ńlá ayé, àwọn èèyàn dúdú ni. Ṣùgbọ́n ṣe mí láàánú wípé àwa gan ọmọ iye ara wa àmọ́ ń ta tó. Lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé Yorùbá ní ń bu ẹnu àtẹ́ lu Yorùbá. Lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé Yorùbá ní mọ́ gbógun ti Yorùbá. Lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé ogun ti Yorùbá ní Yorùbá náà tán ni. A yànnà ná àwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan, ìyàn láṣàlẹ̀ ètò ni. A mọ̀ pòwe kan wípé bọ́mọdé bá ròyìn, a sì ṣe kíni, a sì ju àkàrà ni. Bá a bá wo oyin tá a wà kàrà, a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn jù bẹ́ẹ̀ lọ. Ìkan oúnjẹ ni, ìkan ìpanu ni.
1: Ó fún wa lóhun àlùmọ́nì wọn tí wọn ó fi délé ayé. Ẹ gbọ́dọ̀ bí tó fún yín.
0: Àkà tẹ́ ń wò yìí oúnjẹ ni. Oyin tẹ́ ń wò ohun ìpanu lásán ni. Oyin sì ré kò yóò yàn, àkà ọ yóò yàn. Oyin ń là wá nílẹ̀ Yorùbá tá a sọ àkà nù. Lọ́pọ̀ ìgbà ló sì jẹ́ wípé ogun tó jà wá nílẹ̀ Yorùbá láti àtẹ̀yìnwá kìí ṣe wípé ó wù wá bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n torí òwe kókó jabele kálukú ń ṣe tiẹ̀, òwe tá ń pa wípé bí ọwọ́ bá wà lóṣùṣù yóò gbálẹ̀ mọ́ yóò fọlẹ̀ mọ́, kò ti ẹ̀tún wá ṣe kíni kò ṣiṣẹ́ lágbọ̀n ọ̀dọ̀ wa rárá bó ti wulẹ̀ ọmọ. Ẹ wò ó láṣálẹ̀ yìí, a sọ̀rọ̀ a sọ̀rọ̀ a fàkò mọ́ òkun yọ, a sojú abẹ́ǹkò. Ẹ jẹ́ àṣẹ kíni ká múgi ká fi gun lápá àti bẹ̀ mú kí yóò nílé iṣẹ́ solution wọn bá wa wádìí láṣálẹ̀ ètò ní náà. Ó láwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan tó jẹ́ wípé ń láǹfààní àti fi tó yín létí lórí ètò lálẹ́. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní n tí ń dunni báyìí ní pọ̀ lọ́rọ̀ ẹ̀. Bàbá tí mú ọ̀rọ̀ ti ètò wa lálẹ́ ìta àti ìmúkò àti ìṣèkíni àti ìgbọ́dọ̀ sọ nǹkan kan lórí ètò arágbà ọ̀dà àti wa kò dé láṣálẹ̀ yìí lọ́mú nírà bájì gan àti lọ́mú nírẹ̀ gẹ́dẹ́ fín. Bẹ́ẹ̀ bá ojú aago yín ẹ rí wípé aago mọ́kànlá òkú ogún ìṣẹ́jú. N tá ṣe leléyìí a sáré lọ pàápàá. A dé ilé iṣẹ́ solution, a lọ a padà, tá a bá ti wá padà dé a kàn lu agbami ètò. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí àwọn òyìnbó ilẹ̀ Bìrìtìkó bí wọ́n ṣe lágbára tó, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí wọ́n ṣe rin fẹsẹ̀ rin ilẹ̀ tó, bó ti ṣe jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa gbé bí wọ́n bá ìgbín ni wọ́n bí wọ́n bá tẹnu mọ́gi wọn ó kún. Ìlú kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n fojú wọn rí mọ̀ bó tilẹ̀ jẹ́ wípé ibẹ̀ náà ni wọ́n gbà tí wọ́n fi gbalẹ̀ Yorùbá, ibẹ̀ náà ni wọ́n gbà tí wọ́n fi kó wa lẹ́rú. Gbogbo ìgbà tá ń sọ yìí kò tíì sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ti wà. àwọn agbègbè kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó ti wà kó tó di àwọn àkókò tá ń sọ yìí. Ṣùgbọ́n báyìí ni ẹja ṣe ẹja adé ilé iṣẹ́ solution ká jẹ́ iṣẹ́ wọn. Tá a bá padà dé ṣòkòtò mọ́ tú yangba ṣó náà la fi ṣe. Ọ̀dà nílé iṣẹ́ tó solution mo kí yín o bàbá solution àti ìyá solution ẹja dọ̀hún ná ká ṣe kíni ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá padà dé a mọ̀ wá tẹ̀ wájú lórí ètò ara àgbà ọ̀dà àdúrà mọ́ mi ọmọ balógun lóko mi kadaba náà lẹ́yìn èèyàn mọ̀ mí sí. Ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́ ti gbọ́ wa. Ẹ mọ́ gbé kúrò ńbẹ̀ bá a bá ti kúrò nílé iṣẹ́ solution bó bá ti dago mọ́kànlá tíṣẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí bó bá ti tẹnu bodò báyìí ẹ̀yin ohun wa náà lẹ́ mọ̀ gbọ́ ọlọ́run ọba ń gbọ́. A gbádùn ara wa dọ́ba lálẹ́ yìí mò ń bọ̀ náà ẹ kú kalẹ̀.
2: Ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bágbo ara ìdáwọ̀ yá àjà bórí bá wá kún níṣẹ́ ló yá sátọ alábẹ̀lọ o. Àìsàn tàbá àrùn wo ní bágbo ara tiẹ̀ wọ̀ yá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságbo ara tiẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà ayò diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságbo ara tán àmọ́ sílẹ̀kùn àrùn ló ní ìrànràn ságbo ara ọlọ́mọ ọkùnrin àti ọlọ́mọbìnrin. Wọ́n ti sọ fẹ́lòmíì pààrọ̀ tiẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyé padà. Ẹni tó mojú ògùn ní dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ ọlọ́run òṣèbí solution health center àti ilé iṣẹ́ ọlọ́run òṣèbí èèyàn ní ẹbẹ̀ spiritual center ní ẹtọ̀lọ́ wọn wà ní 22 Oseni street off Lawansing bus stop Suru Lere Lagos. Ẹ̀lú ẹ̀lú wọn ni 08081984247 àti 08069243475. Ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bágbo ara ìdáwọ̀ yá àjà bórí bá wá kún níṣẹ́ ló yá sátọ alábẹ̀lọ o. Àìsàn tàbá àrùn wo ní bágbo ara tiẹ̀ wọ̀ yá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságbo ara tiẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà ayò diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságbo ara tán àmọ́ sílẹ̀kùn àrùn ló ní ìrànràn ságbo ara ọlọ́mọ ọkùnrin àti ọlọ́mọbìnrin. Wọ́n ti sọ fẹ́lòmíì pààrọ̀ tiẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyé padà. Ẹni tó mojú ògùn ní dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ ọlọ́run òṣèbí solution health center àti.
0: Yàrá lè pe ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Mo ní àwọn àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi bàbá solution àti ìyá solution odú lóko ń ké ṣàìmọ̀ olóko. Àwọn nǹkan kan wà tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá bá a ti rìnrìn àjò ayé ti fi pé èèyàn òun náà ni wọ́n mú wa fún wa ní orí ètò lákòókò yìí. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n ọ̀hún ẹnu ọlọ́fà láti gbọ̀mùtá bàbá solution àti ìyá solution ẹ bá ń kí àwọn ara ilé tí wọ́n ń gbọ́ wa.
3: Mo máa fi àsìkò yìí kí gbogbo ara ilé o mo kí gbogbo ilé mo kí gbogbo sí tó ń gbọ́ mi àìmọye èyí tí ẹ̀dá máa lérò gbé àmúwọ́ ọlọ́run kọ́ lẹ́yìn kí ẹ̀dá ṣe gbìyànjú sí ìgbésí ayé ara rẹ̀ ìwọ́ tọ́ ti ríra rẹ nílùú pé láàrin ẹlẹgbẹ́ rẹ ìwọ́ lọ làlúyọ́ ìwọ́ lọ ga ẹ̀ẹ̀kan náà ọwá dìdìrí ẹni tó dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́ ọwá ní àmúwọ́ ọlọ́run ni àsìkò ni ìgbà ni ọ̀tọ̀ra rẹ ni jẹ́ àbèrè wò ká lè mọ̀ pé kí nìdí rẹ̀ tó fi padà rí bẹ́ẹ̀ irú àrùn wo ló ń ṣe ọ́ tọ́ tí wá ń ṣe ìtọ́jú lórí rẹ̀ kódà ọtí lọ tí lànà lóyìnbó nílànà tìbílẹ̀ gbogbo ohun tí wọ́n fi ṣètọ́jú rẹ̀ bákan náà ni ọwá lérò pé bóyá ohun tí yóò pọ̀ rè bóyá àmúwọ́ ọlọ́run ni rárá àmúwọ́ ọlọ́run kọ́ ṣé ẹ̀ tí ẹ̀ rí èyí tètè máa ń dùn mí òun ni àrùn àìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nípa dèdè kọkùnrin máa tọ̀ ṣeréṣeré àbí obìnrin ìdádúró ni tọ́ ọ bá ti lo oògùn kan èyí kì í oògùn tọ́ ọ bá ti lò láàrin ìjọ méjì mẹ́ta tọ́ ọ̀rọ̀ ojú ti rẹ̀ àmúwọ́ ọlọ́run kọ́.
0: Kì í ṣàmúwọ́ ọlọ́run.
3: Àmúwọ́ ọlọ́run kọ́.
0: Ọ̀dà.
3: Dábèrè wo sí ni.
0: Ká béèrè sí oda eh iya solution e ba nki awon ara ile kin to bere bere kin to soju abe nko gankan
4: mo ki gbogbo ti to ni anfani ati ma gbo mi ni akoko yi eti te fin gbo mi okuku ni de
0: ami o
4: e ma gbo iya solution iya solution seri solution ti awon eyan pe wa okuku ni tumo awon ta ti se gbianju fun ri to si ti ri ona abayo ba se so fun won pe yogi to si ri be fun won awon lo so wa ni solution ijenu te fin gbo iya solution ati baba solution awon kokon nbe ta fe salaye le lori nipa eto gbesi aye beyan se le ri aye gbe ni rorun lai si wahala lai si fitina opolopo eyan lo tin gbe gbesi aye rorun elomi ti ni moto meta merin o di pe ko si nkankan mo
0: ko lohun mo je ara pada si bi
4: ala mo ami
0: aka imo ye eyan ni won foju wi na isoro lori sirisi gege be se so elomi ise te elomi nse to je wi pe o nla mi la ka nbe opolopo mo ti se laala nbe titi ti won si ri nkankan mu nbe
4: be ni
0: oju ona ta won kan gba to je wi pe bi on ba tin gba be bayi sekun bayi ni gbogbo nti on le ni won mo ri mu ti won si mo ri nkan re se sugbon opolopo n gba be koja to si je wi pe won o ri nkankan mu loju ona ipo ti wo mo
4: be ni
0: e dakun awon nkankan wa ti e se lalaye to ni se pelu igbesi aye eda lori awon number kan abi mi e ba n yan na dada
4: be ni olotu sheri ba se nwo inu odun kan si keji be na ni awon number won yi lo yi pada ninu igbesi aye eda eda gbodo ma se awari ara re lore kore ni igba kugba tori opolopo elomi a dawole nkan mi boya owo ni boya nkan kan ni a lohun short ni be ohun orere nbe o gbodo ma sawari ara re ki lo fa kini nkan to nsele gogan ma joko tetere ma wore eniran ayo se nkan teyan wo niran be ma joko tetere
0: to tori e ni a se mu baba solution ati ya solution wa sori eto ni ale yi baba solution akaimo ye eyan on lo je wi pe be ba wo elomi yato si aisan ara ti gbogbo wa mo dada wi pe eledua nfun yin se awon ipenija kan wa to je wi pe mo fa ye eda seyin akoko ni ka so pe eyan njeun oju orun elomi ibalopo oju orun elomi re ikan lo ni nla fefe un bilu to ti je wi pe aisan kolu elomi bo ba rolu loju bayi elomi bo ba kan
3: gbogbo
0: e ba n salaye le dada baba
3: olotu meji na laye pe si se ki ma tan yin meji laye pe si meji ohun eyo kun ti won ni igba mi arun ohun ni adonwo elomi se larun ohun se yo ba bere ije won oju ohun ohun koda irun ti o je loju aye yo je tinu o tu dun ke ohun je ito ma lu ito ogunfe ito ediye
0: elomi o ti eji bayi yo tun mo ta yin
3: koda yo tu ba epo lenu re sori gbogbo yi ohun gbogbo yi ohun ejakule ni eyin ta fe jakule ni eyin ta fe jakule ni
0: o tumo si pe won ti gboju orun muru eni be
3: ah ejakule ni so elomi omo obirin to ririn pe ni se o feel sumo laye yo wa ri pe won ati e wa dore loju orun ikorira nu ikorira nu
0: ni je kopolopo o mo fa titi ki ora won
3: gbogbo e da ti ba tin je won ojo orun on do ba se ri lowo ko ya mu lo toju re ori ko le ri kan de ba
0: awon elomi na mo elomi to ba sise ze lataro dale bayi nigba ti o ba tun doru yo tun bere si ni sise na ni o ni simi rara ise ojo orun tun te elomi
3: ori aba ti lawon ami yi yo na pe ni iranse nu afefe
0: iranse nu afefe
3: awon agbelagba a ma lo elomi yo le leji yo ri pe yin ko se ohun to sun lalia no yo si ji yo yaju oju onise la elomi ko dide ẹsẹ̀ òní dúró ẹlòmíì kan wá rè kò ń ṣe dandan pé ó rọ̀dúrà sùn lálẹ́ ó ń rìn lọ ní gbangba yóò kàn nígbà tó ṣubú àbí kinní kan fẹ́ lù náà ni yóò kàn rí i pé ní òun ò ríran àbí ẹsẹ̀ òun ò gbéra mọ́ tábà ló ránṣẹ́ náà abẹ́ ìrábájá yìí yóò mọ̀ gbìyànjú nípa èkéyìí ọ̀nà irọ́ ni kò lè mú àfi ká tún gbé wa ìránṣẹ́ náà afẹ́fẹ́.
0: Tọ́ ó túmọ̀ sí wípé ibi tí ogun bá wọlé iná ni.
3: Òun náà ni ibẹ̀ náà látò padà bẹ̀ẹ̀ òun náà ni ojútùú rẹ̀.
0: Tọ́ lọ́ba tán ọ̀dà ẹja wo báyìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé kìí ṣe bí àìsàn òun ni ìṣòro tiwọn ló bá wọlé. Ẹlòmíì wà tó jẹ́ wípé iṣẹ́ ò lọ déédéé ni.
3: Olóòtú mọ́wù lẹ fọ̀rọ̀ ọ̀gbọ̀n mo ti fọ̀rọ̀ rẹ yé ṣé ọ̀rẹ́ ẹni tá a bá mú bóyá nínú ẹbí àbí láàrin àwùjọ ní dèdè pé ibẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí yóò wálẹ̀ o yóò wálẹ̀ o kò wá sí ìkíyì bóyá ọ̀dọ̀ aláàfáà ni àbí babaláwo làbí àbí ká mọ ta ló ránṣẹ yìí kí nìdí ìránṣẹ yìí àbí ká ọ̀nà àbáyọ o
0: ìbòlógún ti wá
3: èyí wọn ni ọ̀nà àbáyọ
0: tọ
3: táwa ń wí.
0: Ọ̀dà léyìí tó túmọ̀ sí wípé gbogbo tẹ́dà bá ń dojúkọ báyìí láyé àjẹ́ wípé ó nídìí pàtàkì téè tó sì yẹ ká gbé
3: ìsẹ̀kùn rẹ̀ èyí wọn ni orúkọ iléeṣẹ́ tiwa pé ọlọ́run kì í ṣe bí oyan ní káàbẹ̀ ọlọ́run ò ṣe bí solution ọlọ́run ò ṣe bí ọlọ́run kì í ṣe bí o èèyàn ní káàbẹ̀ o tá a bá ti wá rí i báyìí a wà mọ ta ló wà ń di ọ̀rọ̀ tá a bá ti wá bẹ ǹjẹ́ káàbẹ̀ ọ̀rọ̀ ti lójútùú ògùn tá a bá lò láàrin ìjọ kẹta tá a rí yàtọ̀ kò sóògùn bẹ́ẹ̀ èmi a wá máa sọ ipe àfẹnitọ́jọ́ ọlọ́run lọ bí akínní kan ló pọ̀ wọ́n láyà àbí àwọn ẹnìkan ni wọ́n ń bẹ̀rù àfi táwọn bá jọ ọlọ́run lọ sọrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ lójo mo mọ̀ bẹ̀rù olóòtú ọ̀bí mi ni ta ni mo bẹ̀rù rẹ̀
0: ta ni
4: ẹni tó bá jọ ọlọ́run lọ
0: bẹ́ẹ̀ kò sí ẹni
3: tó jọ ọlọ́run lọ sọrí ẹni tó ẹni jọ ọlọ́run lọ tọ́mọ ti gbé ẹ̀rọ mi kí ilé ìjọ ọlọ́run lọ mi ní wọlé dáwọlé fẹ́ẹ̀mì kò máa ti jọ ọlọ́run lọ ọlọ́run nìkan ló kù
0: tọ́
3: ọlọ́run ni yóò jẹ́wọ́ ọlọ́run ohun tó dé mi lójú ni pé àfẹnitọ́jọ ọlọ́run lọ ohun tó ń pọ̀ wọ́n láyà mọ́ ọ̀bọ̀ ní solution ohun tó ń pọ̀ wọ́n láyà yìí òun ṣé wàá rí ìwọ tó wá ríra ẹni rí dédé pé owó ni màá mú lọ ìbẹ̀rù ọlọ́run la fi fẹ́ ti wà ọ̀ ṣe fọ̀rọ̀ owó lẹ́nàá tọ́ ọ bá rí dùnú ìwọ náà ó wà dúpẹ́ orí ọlọ́run.
0: bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí báwọn kan ti ń wá tí wọ́n sì ń wá dúpẹ́ orí
3: ọlọ́run
0: mo ti jẹ́nu kódà ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn mọ̀ pé yín sí. 0800 81 98 42 47 47 0800 81 98 42 47 47 0800 69 69 24 24 34 75 0800 69 69 24 24 34 75 75 0800 69 69 24 24 34 75 75 ẹ tún ẹ fẹ́ bá wa fi nǹkan kan kún.
3: Mo ní kí n fi kóyún fún yín.
0: Ẹ ṣúlẹ̀.
3: Ipe ohun tí mo sọ aláfẹ́yìn tó bá jù ọlọ́run lọ ohunkóhun bóyá nǹkan ni wọ́n ti ń tọ́jú lọ́rọ̀ rójútùú rẹ̀. Ní agbára tọlọ́run àní àfẹ́yìn tó bá jù ọlọ́run lọ mọ́ ọ bọ̀ ọ pé nọ́mbà yìí ẹ bá ń pè é.
0: Ẹ bá ń pè nọ́mbà ọ̀hún lẹ́ẹ̀kan.
4: 0800 81 98 42 47 0800 81 98 42 47
0: ìkejì
4: 0800 69 69 24 24 75 0800 69 69 24 24 34 75 75
3: olótú gẹ́gẹ́ bí ohun tí kálukú ti ń bí mi pé kí nìdí tí mo ṣe ń pèlú ìyá solution o je obirin abami ti mo ba pade
0: to
3: niba ti mo rin ajo mo rin ajo won ni rin ajo oju omi ni mo wa ri iya solution wa ri omo obirin yi o fe deru ba mi ni amo ni deyin deyin o ko da di dede iyawo mi o wa ni imo pupo
0: to
3: ni mo se npolowo re bi pe mo ni iwo kumale bi pe a fe nfa jo lohun lo loku
0: eh
3: agaga n gba iwo obirin mo bo mo bo mo bo mo bo
4: olotu
0: a wa pelu yin
4: opolopo obirin ma lo n doju ko isoro kan si keji
0: e sa wo
4: isoro airi bujoko seri opolopo obirin ni onaki esi elomi oko ohun lo nda laamu
0: to
4: ti o fi ri bujoko aibikita ni telomi ama yi to wa poju opolopo obirin a ma ri ibalopo obirin loju orun
0: loju orun
4: be na ni tokunrin na ibalopo seri teyan ba tin ri wa awon nkan wonyi ko tete kiesara owo alantaku ni telomi to ba mi lo ntiti a si ma ko loju se si o alantaku ta nwi yi ko ma se digi
0: to
4: amo to ba fi di omo eniyan olohun nikan lo le yo o amo ko ma bo ni odo baba solution ati ya solution a ronu abayo
0: to oda e baba ona abayo ati yo na abayo e ba npe number
4: 0800 689 69 24 34 74 0800 689 69 24 74 0800 0800 81 98 98 42 47 0800 81 98 98 42 47
0: to eyan ara le bo ti jenu gbogbo njowu ke ma dojuko aisan ni abi oja ni ota ni elomi igbada ajina ni agbe si lese gbogbo njowu elomi aita oja elomi ise re olode
3: de yoju ti baba mi ipo to wa lowo bayi o ti rora re pin ipe mu ti o gbe mi ohun re
0: pe nkan le da mo
3: yani to wa gbe eyan lo wa dire afẹ ti ma jọ lohun lo
4: elomi asi ma lala pe ile iwe to hun ti lo ri ohun ba go hun be ohun ko donwo gbogbo awon alawon yi alafa seyin gba ni o ki wa nje ki omo ologo tete debi to nlo iwo to ba ti wa riwu awon apere won yi kan si le se solution 0800 689 69 24 34 34 75 0800 0869 69 24 34 34 74 0800 0800 81 98 92 47 0800 0801 98 42 47 0800 0801 98 42 47 0800 0801 98 42 47 0800 0801 98 42 47
2: Egba alegbeje aisan ohun arun ni bagu ara idawo ya aja bori ba wa kun ni se lo ya satu alabe lo o aisan ta ba run wo ni bagu ara ti ewo ya aja nipase chronic infection to ti kole aisan lorisirisi sagu ara ti e opo eyan ni o mo pe ti ito sugar yu diabetes ba se ngere sagu ara tan amo silekun arun lo ni ranran sagu ara olomo okun ato olomo obin won ti so fe lomi paro ti e ki soju lasan o ti logun logun o ti sare titi ti ko saye pada eni to moju ogun ni dabi nire baba ona abayo baba solution alashi atoludari ile ise olohun osebi solution health center ati ile ise olohun osebi eyan ni ebe spiritual center ni etolo won wa ni 22 oseni street off lawansin bus stop suru lere lagos elu elu won ni 0808198 4247 ati 0806924 3475

execution eléyìí tó jẹ́ wípé wọ́n máa bá wa wá sí òde ní gbogbo ọjọ́ Thursday báyìí. Kí ni tá a fẹ́ jọ yànnà náà? Kí ni tá a fẹ́ jọ ṣàgbéyẹ̀wò? Kí ń bẹ lámùlá.

ọjọ́ Thursday báyìí. Ní tá a fẹ́ jọ yànnà lẹ́ẹ̀kí ni tá a fẹ́ jọ ṣàgbéyẹ̀wò. Ní bẹ lámù láti àyè gba àlàáfíà. Ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 1892, wọ́n buwọ́lu ìwé àjọṣepọ̀ ilé ìjogúnmọ́ pẹ̀lú àlàáfíà láàrin àwọn aláṣẹ ilẹ̀ Bìtìkó àti ìṣàkóso ìlú Ìjẹ̀bú. Lábẹ́ ilé yìí, ọba Àwùjalè àtàwọn olóyè rẹ̀ wọ́n fààyè gba gbogbo ìbéèrè àwọn ìjọba Bìtìkó nígbà náà. Wọ́n ṣí ẹnu bodè, wọ́n wó ẹnu lóró, wọ́n sì fààyè gba ìdarí ilẹ̀ Bìtìkó. Wọ́n gbé àsíá ilẹ̀ Bìtìkó sókè téńté. Ìlú Ìjẹ̀bú ti wà lábẹ́ àkóso ilẹ̀ Bìtìkó. Wọ́n wó gbogbo ojúbọ òòṣà gbogbo àwọn eré òòṣà. Ó jẹ́ wípé wọ́n ti ń bọ látàìmọye ìgbà. Wọ́n bàjẹ́ pátápátá wọn fọ. Èyí tí wọ́n lè kó lọ ńbẹ̀ wọ́n kó lọ. Àwùjalè òun sì ni ọba ìlú Ìjẹ̀bú lóòótọ́ nígbà náà. Ṣùgbọ́n kò sí àṣẹ lẹ́nu ọba mọ́. Abẹ́ ìṣàkóso ilẹ̀ Bìtìkó ló wà. Àwọn òyìnbó akónilẹ́rù Bìtìkó ni wọ́n ń ṣàkóso nígbà náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ti wọlé. Wọ́n wọlé Ìjẹ̀bú. Àwọn olókoòwò wọ́n ti wọlé kanlẹ̀. Wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n. Ìjọ Church Missionary Society CMS eléyìí tí wọn ò jẹ́ kí wọn ó wọlé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ìjọsìn àtàwọn ilé ẹ̀kọ́ lóríṣiríṣi. Àfojúsùn wọn ni wípé àwọn fẹ́ mú ọ̀làjú wọ ilẹ̀ Yorùbá. Ìlú kan tó jẹ́ wípé kò ṣeé wọ̀ nígbà kan rí. Mo ti wá ṣí sílẹ̀ báyìí gbàgàdà fún ìdókòwò àwọn ilẹ̀ Bìtìkó. Ọjà bẹ̀rẹ̀ sí ní wọlé tí sì ń jáde. Wọ́n ń kó àwọn nǹkan àlùmọ́nì wa láti ilẹ̀ Yorùbá lọ sílùú Èkó níbi tí wọ́n tẹ̀dò sí nígbà náà. Ibẹ̀ náà sì ni wọ́n ti ń tà á tó jẹ́ wípé wọ́n fi ń mú àpò tiwọn rú gọ́gọ́ sí. Nígbà tó yá, àwọn ará ilẹ̀ Bìtìkó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan lóríṣiríṣi bí aṣọ, ọtí, ọlọ́tí kan tí a máa ń pè ní ìgò fìdígbógi nígbà náà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá fi kíni, wọ́n fi búrẹ́dì, wọ́n fi ń kó alómi ọbẹ̀ nígbà náà. Gbogbo ẹ̀ lólu ọjà pa. Ọjà Àjẹ̀bú ńgbà náà ni o. Ìbẹ̀rùbojo àti àìbalẹ̀ ọkàn ó sì wà lára àwọn ará ìlú Ìjẹ̀bú nígbà náà. Torí kò fẹ́ẹ̀ sí ìdílé kan tó jẹ́ wípé kò sọ èèyàn rẹ̀ nù nínú ogun ìmàgbọ̀n. Ìlú tó ń pàṣẹ wípé táwọn fẹ́ rèé. Ó ti wá di èyí tó jẹ́ wípé ń rákòrò lábẹ́ àkóso àwọn aláwọ̀ funfun. Àwùjalè tó ní kò sáàyè fún ẹnikẹ́ni tàbí ẹ̀sìnkẹ́sì kankan láti wọ ilẹ̀ Yorùbá. Ó ti wá di ẹni tó jẹ́ wípé ń fọwọ́ sí kí wọ́n máa kọ́ ṣọ́ọ̀ṣì, kí wọ́n máa kọ́ mọ́ṣáláṣí nílùú Ìjẹ̀bú. Kódà ọ̀pọ̀ nínú àwọn ọmọ rẹ̀ gan, wọ́n ṣe ìtẹ̀bọmi tó jẹ́ pé wọ́n padà di ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Nígbà tó yá, ìṣàkóso ìlú Ìjẹ̀bú ó ti di nǹkan míì. Ṣe làwọn olóyè àtàwọn bọ̀rọ̀kìnní láwùjọ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ipò lábẹ́ àgbékalẹ̀ ìjọba akónilẹ́rù. Ọdún agẹmọ ti máa ń wáyé lọ́dọọdún, ó sì ń tẹ̀síwájú nígbà náà. Ṣùgbọ́n lábẹ́ àkóso àwọn òyìnbó Bìtìkó ni. Ṣubú ìlú Ìjẹ̀bú ó dá ìbẹ̀rùbojo sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Èyí sì mú káwọn ilẹ̀ Yorùbá tó kù kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún àṣẹ àwọn òyìnbó Bìtìkó. Kódà kí wọ́n tó pàṣẹ rárá, níṣe ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ wọ́n wá. Nílùú Abẹ́òkúta, àwọn olóyè ẹ̀gbá wọ́n ti sáré buwọ́lu ìwé àjọsọyépọ̀ pẹ̀lú àwọn Bìtìkó. Wọ́n fààyè gba ìdúnàdúrà ìdókòòwò ọ̀fẹ́ yíyan free trade àtàwọn ẹ̀sìn míì. Ẹ máa wọlé bọ̀ ẹ dákun. Pẹ̀lú ìlérí láti ọ̀dọ̀ àwọn òyìnbó Bìtìkó wípé àwọn ò ní fogun jà wọ́n. Tí a jọ sọnù pé tọ́dà á fààyè gba gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́, ṣùgbọ́n ẹ̀ ní kógun jà wá o. Wọ́n ní ò sí wàhálà kábíyèsí lódùmarè. Ìlú Ìbàdàn àtàwọn ilẹ̀ Yorùbá míì wọ́n bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀wẹ̀sì. Wọ́n gbà fún àwọn òyìnbó Bìtìkó lọ́nà àti má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ sí ìlú Ìjẹ̀bú kó ṣẹlẹ̀ sí wọn. Gómìnà Carter nígbà náà.

náà bẹ̀rẹ̀ sí ní gba ilẹ̀ lọ́lọ́tún ló sì nílẹ̀ Yorùbá lẹ́yìn tó ṣẹ́gun nínú ogun ìmàgbọ́n. Nígbà tí ó fi di àárín ọdún 1890s, bí àṣàlù olóyìnbó, kò sí ilẹ̀ Yorùbá tó dájú lórí ẹsẹ̀ rẹ̀ mọ́ bó ti wulẹ̀ o. Ìdùnnú ló jẹ́ fún ilẹ̀ Bìrìtìkó, wọ́n kúkú ti gba ìṣàkóso gbogbo báyìí àbí bóò ni. Àwọn ìwé ìròyìn gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn rere àṣeyọrí àwọn ará Bìrìtìkó. Wọ́n fi oyè dá àwọn ológun wọn lọ́lá. Bákan náà ni wọ́n fi kátà wọ́n fún ní oyè kan tí ó jẹ́ pó gbajúgbajà nígbà náà, oyè Knight lọ́dún 1893 fún iṣẹ́ takuntakun eléyìí tó ṣe nínú ogun ìmàgbọ́n. Ilẹ̀ Yorùbá lápapọ̀ nígbà náà ó bẹ̀rẹ̀ sí ní gbé lábẹ́ àkóso ilẹ̀ Bìrìtìkó tó sì wà lára orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n dá a sílẹ̀ tán. Ilẹ̀ Bìrìtìkó ò kàn ṣẹ́gun àwọn èèyàn lásán, wọ́n ṣẹ́gun àwọn ìlú eléyìí tó wà ní ìpínyà. Wọ́n ṣẹ́gun àwọn ìlú eléyìí tó jẹ́ pé ìpínyà wà lára láàrin wọn. Tí àwọn ọmọ ogun Ìbàdàn àtàwọn tìlú Ẹ̀gbá tó fi mọ́ àwọn tìlú Ọ̀yọ́ tí wọ́n bá pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ti Ìjẹ̀bú láti dóòlà ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. Tí ilẹ̀ Yorùbá bá dìde papọ̀ di ọ̀kan ńkọ́ nígbà náà, tí wọ́n bá sì ṣojẹ́ pé wọ́n wò wípé ó dáa, ẹjẹ́ àjọṣepọ̀ káṣẹ̀ yọ sójú kan kó hó ṣùrùṣùrù kájọ kojú ìjà sáwọn ọ̀tá. Gbọ́n tó ti kọjá lọ kò ṣe yí padà mọ́, ó mọ̀ ṣe o. Ìṣọ̀kan tẹ̀ ń wò ó kìí kàn ṣe ọ̀rọ̀ orí adán lásán o, tàbí n tí èèyàn kàn fẹ̀nu lásán sọ tàbí kọ lórin bó ti wulẹ̀ ó mọ. N tó yẹ kí ó jẹ́ wípé kó tó jẹ́ pé tó yẹ kó gbà wá lóko amúnisìn láti nígbà náà ni. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ọ̀rọ̀ Yorùbá ni ṣùgbọ́n kì í sọ̀rọ̀ Yorùbá lásán. Ohun tó yẹ láti mọ tẹ̀lé ni bí ọwọ́ bá wà lóṣùṣù yóò gbálẹ̀ yóò sì fọlẹ̀ mọ́. Gaga ọwọ́ kan péré ò ní tó fẹ́ ṣe kí lójú ìwòye tiyín. Sáadalẹ̀ ara wa nlẹ̀ Yorùbá ni àbí kónkójabele kí kálukú ṣe tiẹ̀ ìní kó bá wa nílẹ̀ Yorùbá. Ṣé ìmọ̀ wa só ti ẹ̀wulẹ̀ ṣọ̀kan tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ara gbaunda nletu eto ara gbaunda 0704 700 3341 0704 700 3341 ini number defi lanfani lati pe wole sori eto lale yi. Ara gbaunda nletu eto ara gbaunda nikan ni Radio 1 103.5 FM. Ẹ mọ̀ wá gbàgbé wípé kò sáàyè fún béèrè torí àwọn èèyàn tó ti máa ń wà lójú òpó wọn a máa pọ̀. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni wípé àfikún, àyè wà fún àfikún. Ẹ mọ̀ wípé àwọn ìlú tá ń da ọkọ̀ ó ṣe ṣe káwọ́ ọmọ gbà torí àìsàn ọmọ ìjẹ̀bù. Ẹ lè pè àsákíyèsí lápá àtibẹ̀rún náà, ẹ sì lè bá wa fikún láwọn tó jẹ́ wípé mo mọ̀ pé ẹ̀yìn ọlọ́gbọ́n ẹ̀yìn lóye rẹ̀ ń gbọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbọ́ ètò yìí àwọn àgbà tó jẹ́ wípé wọ́n mọ ìtàn, ọ̀pọ̀lọpọ̀ míì kì í ṣàrọ̀bá ni wọ́n débá, wọ́n mọ̀ tàn. Àwọn míì sì rèé, wọ́n mọ ìtàn, wọ́n mọ̀ dojú ni, wọ́n mọ̀ àrọ̀bá, wọ́n mọ̀ dojú ni. Ló jẹ́ a mọ fàyè lẹ̀ fún àfikún. Àkókò ti tó báyìí 0704 700 3341 0704 700 3341 nọmba tẹfì ní àǹfààní láti pè wá wọlé lórí ètò lálẹ́ yìí.

0: Hello, Emma Kale.
1: Ẹ ṣeun o, ẹ ṣe adúpẹ́ o, bàbá wa, ẹ ṣe adúpẹ́. 0704-700-3341 Ẹ kà á lẹ́ sá o. Ẹ ti wọlé, ó dá. 0704-700-3341 Ẹ kà á lẹ́ lápá bí yìí.
2: Ẹ
1: mà ká lẹ́ sá.
2: Ẹ
1: ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè yìí.
2: Èmi ni Iye láti.
1: Láti bo lẹ pè yìí?
2: Ìkòròdú, Ìkòròdú.
1: Láti Ìkòròdú, a wà pẹ̀lú yín o.
2: Èmi fà mọ́ mọ̀ pé gbogbo ọ̀gá ló ṣẹlẹ̀ yẹn. Ẹ̀wọ̀n pé ká ní pé mi ò sọ pé ìkàtàwọn ìbò ẹ̀ ṣe kó dà mí kó dà bọ́ lójú tèmi. Èmi rí pé ó wà òkè bíkọ́ tí irú kí èèyàn bá ṣẹlẹ̀. Bí gbogbo wa ṣe wà lójú pa ẹ kò ní sí explosion ọ̀làjú ò ní wọlé. Ọ̀làjú ò bá dẹ̀ wọlé tó wáyé pé irú àwọn òrìṣà kan ṣì ń pẹ́ ẹran ṣì ń pọ́ báyìí ni. Irú ọ̀làjú tó wọlé táwọn ọmọ wa fi tọ́ ẹ̀mọ́ pé ní Nàìjíríà ti ṣàgbẹ̀jọ lórí ìkàwé jù. Tó irú òwe tí wọ́n kà yẹn kò ní sí ẹgbẹ́ ẹran kan òyìnbó yẹn ló kó ọ̀làjú yẹn wọlé tẹ́ ẹgbẹ́ àwọn wa fi kàwé tó yẹ pé àwọn náà fi wà lọ. Àwọn nínú gbogbo ẹ̀yà ti ṣàgbẹ̀jọ ti pọ̀ jù ní Nàìjíríà. Tó ká ní pé wọn bá ṣe irú bẹ́ẹ̀ báyẹn ni a ti máa wà lójú bá ni kò ní sọ ọ̀làjú yẹn ò ní dé. Láti ẹ̀ máa ro gbàgbé ìkàdá àwọn ṣe ráàgì nìkan. Bí wọ́n ṣe wọlé yẹn èmi wọ́n fi pé nǹkan tó wà òkè ni ó jẹ́ kọ́là ó jẹ́ kí sáàpẹ̀ tètè ní ẹ̀kọ́ṣẹ́ dáadáa.
1: Ẹ ṣeun, adúpẹ́ o, ẹ ṣeun. Lójú òye tiwọn, wọ́n ní bí irú eléyìí bó ṣe ṣẹlẹ̀, ó mú ọ̀làjú wọ ilẹ̀ Yorùbá. Òun náà ló jẹ́ kí ojú wa ó là gẹ́gẹ́ bí ojú wa ti ṣe là láòkò yìí gẹ́gẹ́ bí ojú òye tiwọn. Kí lojú òye ti yín? Ẹ ká lẹ́ o. Ẹ mà ká lẹ́ sà.
2: Ẹ ká lẹ́ o.
1: Yẹ sà, orúkọ yín àti bí ẹ ti ń pè yìí.
2: Láti Ìbájọ fojú mi rà sà.
1: Yẹ sà, a wà pẹ̀lú yín o.
2: Oríṣiríṣi mi fi wo ni pé mo ti gbọ́tọ̀ yìí mọ́ ìṣẹ́ tó sọ lálẹ́ ẹ̀rọ tó jẹ́ ìyàlẹ́nu.
1: Ẹ ṣeun. 0704-700-3341 Nọ́mbà tẹ́ fi láǹfààní láti pè wá wọlé sórí ètò lálẹ́ yìí. Ẹ mọ́ gbàgbé wípé ọ̀dà ẹ jáwò pé bíi méjì sí ká tó mọ̀ fi ṣe lọ. Ó láwọn nǹkan kan tá a fẹ́ fi tó yín létí ìtẹ́jú olólùfẹ́ ètò yìí. Ìpé ń re, ẹ mọ́ bínú o. 0704-700-3341 Nọ́mbà tẹ́ fi pè wọlé sórí ètò lálẹ́
3: yìí.
1: Hello, ẹ ká lẹ́ o.
2: Ẹ ká lẹ́ o.
1: Ẹ mà ká lẹ́ sá.
2: Ẹ mà pín tó.
1: Ọlọ́run ló ń to orúkọ yín àti bí ẹ ti ń pè yìí.
2: Ẹ ká mọ̀ ní ìpínlẹ̀ láti Àbòrú.
1: Láti Àbòrú. Yẹ sá.
2: Bẹ̀rẹ̀ bàbá wa Ògúnwòye ti ṣe kọ̀ ní pé kí Yorùbá ó ronú. Tó o kan náà lè tọ́ sẹ́rẹ̀ àti sẹ́rẹ̀ ìṣúwájú
1: She's 0704-700-3341 Ekaleo. Hello. Hello, Ekale Sao. Oh, it's you, Waleo. Ekaleo. Yes, sir. Yes, sir. Ẹ ṣeun sa, ẹ ṣe adupe o, ẹ já ṣe bayi, aláwọn ṣẹkun ta fẹ jẹ fun wa, ẹ dá ẹja mu eleyi, ẹ kaalẹ,
2: ẹ kaalẹ sa,
1: ẹ mọ kaalẹ sa,
2: awa ni o,
1: orúkọ yín àti bí ẹ ti ń pè,
2: ọ̀rọ̀ tí fẹ́ dá sí kò pọ̀, torí ọ̀nà àti pé kí àwọn ìgbò kó wá, torí ti bá wa ṣẹ̀dí sí, ṣe ẹ kọ́ mi
1: ta, a pẹ̀lú yín.
2: Ọ̀la ìfí wọ́n kó wá, ìbí ìbọn àjẹ̀dì sí. Tó ẹ pé, ẹ̀mí pé ó yá ń sìn, ẹ máa jẹ́ àwọn ọmọ obìnrin tó bá rẹ̀ nínú ìwò káàkiri kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ti ní. Kó tó bẹ̀ ní kí ìlú ọlọ́run ẹ̀kọ́ bá jù wá mú bẹ̀. Tó, ó dáa, ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣé o fi ọmọ yorùbá jù máa gbára wọn lẹ̀ ká bá ṣe gbára wọn lẹ̀ kí ká bá wá, ọmọ yorùbá jù máa gbára wọn lẹ̀ ká bá ṣe gbára wọn lẹ̀ kí ká bá wá, ọmọ yorùbá jù máa gbára wọ
1: oda e se adupe o mi ni wa yin ti oda yin ta se eh yawo ero po lori ila ilo e ka le
2: sanle ko se o
1: e se un o baba mi oruko yin ati bi e tin pe yi
2: engineer mi yin lati yaba
1: lati yaba a wa pelu yin sa
2: e se un ko hmm a mi so e pe ona ju ti an ko wa wa ba wa o ya
1: mhm
2: ijoba ta wa gan se laarin ara wa ìjọba tí ì ṣe ìjọba tó bójú mu ni because àmúra wa lẹ́rú ẹ̀wọ̀ èèyàn lóde ẹ̀fún ṣe tán nìbàdàn ẹ máa yẹ ẹrú tó fún ní tí wọ́n bá tẹ̀lé àtọ́ kí pípa ni àwọn ọba wa náà tẹ́nìbọ̀dì bá ti ṣe kékeré báyìí wà á yan kiri ẹni gbogbo nǹkan òyìnbó wíwá tí wọ́n wá a sọ̀rọ̀ àfọ̀jà àmọ̀já gan ó ní tẹ̀rọ aláàfin ni làwọn fúlàní fi wọlé sí lára tí aláàfin fẹ́ gbé já ẹ̀
1: bẹ́ẹ̀ni
2: tó rán síbẹ̀ tó gbogbo nǹkan bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ ti dé tí wọ́n ti gbé ọ̀rọ̀ ẹ̀sìn dé ọ̀rọ̀ náà ni wọ́n fún wa ní freedom ìjọba àgbáyé náà dẹ̀ sọ pé kò sọ̀rọ̀ ẹnìkan mú ni amúlẹ́nulẹ́sìn mọ́ àwọn èso ọlọ́nkọ́ bẹ́ẹ̀ ni ìfẹ́wò ẹ̀wọ̀ orú bàbá wa máa pọ́lìsì nígbòde bàbá wa gbé sọ sí samuel
1: ajayi krauda
2: lẹ́rú lọ́sọ̀rọ̀ wọ́n á ṣe freedom fún wọn lọ́rùn ó tọ́ dé tó adéjẹ bíṣọ̀pù ní bíbá yìí ẹwà wọn mọ ẹ ọmọ ajayi krauda ni
1: abatu akọ́lì
2: ẹwọ́ bó ṣe jà fún akọ́ independent tó ọlọ́nkọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ tán láti tó bá jẹ́ pa láti ibi láìsí ni àní múra ní ṣe láwọn àjẹkùṣe ẹ̀ náà fi wọ́dé sí wa lára wọ́n ní pípa ni à ń para wa lérí àmúra wa lẹ́rú tó bá jí ẹ̀ ń bẹ̀ ni àbálẹ̀ fọ́ ọ̀pọ̀ láàrin ara wa
1: tí ṣọ̀kan bá wà tí ìfẹ́ bá wà tálàáfíà sí ìjọba
2: ìjọba wọn àní sọ ìpáwọn lẹ́sìn kan jẹ́ ń pé bọ̀ tó máa sì wà lára yàtọ̀ sí ètà wà ń ṣe
1: ó túmọ̀ sí wípé
2: wọn bíbẹ́ rí ni bíbẹ́ lórí ni alágbára akàn fi ń ṣera wa ní ẹ̀wọ̀n nìkan jẹ́ tó jẹ́ pé tó bá ti nalẹ̀ fún abáyé adèrè aṣọ wọn ni sà ìkan wà ó ti dúdú ọyẹ ní kọlùṣe náà tó bá ti nalẹ̀ fún abáyé adìkè ni wọn fa àwọn ọ̀tá ẹ̀yà gbogbo yẹn ló wà nílẹ̀ yorùbá ajágbàgbé ni
1: òòrùn
2: yóò rẹ̀ sí máa ń sìn ọlọ́nkọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rọ jẹ́ ká blé mẹ́rin bọ́dì god bless nigeria
1: amen ẹ ṣeun o ẹ ṣe adupẹ o bó láti a ṣe báyìí ìpèsè ìwọlé náà ni ó dà báyìí nàìjíríà ṣe ó dà ìntàṣe leléyìí ìntàṣe rèé gbogbo ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹ̀yìn lórí ètò gbẹ́ntẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò gbogbo ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò nọ́mbà tẹ́ fi láǹfààní àti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò rí 07039306648 nọmba tẹfi láǹfààní àti bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò ó láwọn nǹkan kan tí a ń gbé ìgbésẹ̀ rẹ̀ láti ṣe fàmí táìwò tẹ́lọ̀ mo rí ìpè yín wọn ò tètè yẹ̀wò ni ẹ mọ̀ bínú fàmí táìwò tẹ́lọ̀ ọ̀rọ̀ ikán yìí a sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá mi dáadáa bàbá mi john láti lagos state university ọ̀rọ̀ ikán yìí àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò yìí òkú ó ní iṣẹ́ ìwádìí kan tá à ń bá a lọ inú ní oṣù tó ń bọ̀ tá a fẹ́ bá a lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun tó sì jẹ́ wípé a nílò àwọn ìrànwọ́ kan lọ́tùn lósì láti ọ̀dọ̀ yín lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ a lè sọ lórí afẹ́fẹ́ ẹ lè jẹ́ àjọ sọ̀rọ̀ kájọ fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ àwọn tá a là kalẹ̀ a fẹ́ ṣe àwọn iṣẹ́ ìwádìí kan eléyìí tó múnádóko yàn lórí àwọn iṣẹ́ kan eléyìí tó jẹ́ pé a ti là á lẹ̀ tó sì jẹ́ wípé lágbára ọlọ́run yo se kini abo se keji ninu osu kokanla na la se kini la lo gbogbo eni ti e ba ro wi pe e fe dide ranwo fun wa la pa ti be e le ba mi so leyin eto 0703930668 o le wo eyin ko je pe oda oda eya kan ti e fun yin loko te gbe lo si wahala o so wo moto le yi fe fun wa ko si wahala ile ga o da ibo le fe de si oda asanwo be ko si wahala o se pe oda ki le wa fe mo je lo fo didi bi ose kan bo se meji te lo e je mi o gbe yin ko si wahala 0703930668 jere ta si fere jeko la se lojo amurupe lowo awon ako awon amoju ero wa ko nijanu mi awon oga agba wa nikan yi omo ba Abiola Peters Mr. Perspective moki eje mo fi le se lo lale fun kede ati polowo oja abi teyin ba fe se ranwo lagbon ti ise irin ajo ise iwadi ta fe rin losu to nbo eje ajo so leyin eto 0703930668 baba mi mama gbagbe o ko yin ku gbagbe yin arun gbagbe yin loma ni mo gbe wa lawa kini kan ti gbagbe o ko yin mo binu mori atejise yin e seun ni adura mo mi e ku eto olohun wa fun yin se olohun wa fun yin ni emi kikun I'm proud of you my brother e seun awa na ina le nwo wa lori teje amọ wa ti mo wa wo se si lori lede Nigeria ni abibo ese adupe o ese un baba ni loma lawa kini kan lo da po ko yin 0703930668 number ti eje afiso leyin eto adura mo ibalogun nlo ko mi o eyin ipade wa o di wo bi ojoro a pade lori eto ara agbaunda lojo mejo 0703930668 0703930668 e seun bi e ti se n tete igbo wa ire o